sókè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn gbogbo àlàyé ọkàn tó tún láǹfààní láti gbóhùn mi láàárọ̀ yìí lónìí tí í ṣe ọjọ́ ajé ọjọ́ tuntun mìíràn fún òwò fún iṣẹ́ fún ìlọsíwájú àti fún ìgbéga ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀ ló jẹ́ ọjọ́ ìrànlọ́wọ́ ó jẹ́ ọjọ́ ìbùkún ó jẹ́ ọjọ́ tí gbogbo èèyàn máa ń fojú sọ́nà fún ìrànlọ́wọ́ látòkè ó jẹ́ ọjọ́ tí gbogbo òṣìṣẹ́ṣiṣẹ́ máa ń jáde láti lọ síbi iṣẹ́ lọ́jọ́ ajé ìgbàgbọ́ àwa ènìyàn ni wípé ní ọjọ́ ajé ìbùkún a máa tẹ̀lé ènìyàn gbogbo ẹni tó wà ń gbọ́ mi láàárọ̀ yìí mo gbàdúrà lórúkọ jésù ó ní sí ayọ̀ tí ayé rẹ nílò ó máa yálé rẹ báyìí mo gbàdúrà áńgẹ́lì oníròyìn ayọ̀ tí ayé rẹ nílò lórúkọ jésù ó máa wọlé rẹ báyìí lọ́jọ́ monday gẹ́gẹ́ bí ìṣe mi tẹ́ ẹ bá ti ń jáde lọ lọ́jọ́ monday gbogbo yín lẹ mọ̀ pé àdúrà ni mo máa ń fi sìyìn kẹ́ ẹ lè múre bọ̀ kẹ́ ẹ lè mú àánú bọ̀ mo dúó lórí májẹ̀mú ọlọ́run ẹni tó ràn mí tó pè mí gbogbo ẹni tó bá ń sàmí sí àwọn àdúrà yìí ẹgbọ́n o ní ayé kan tó o wá yìí kí ilẹ̀ kó tó mì ọ́ lórúkọ jésù ó máa mi ilẹ̀ ní ayé kan tó o wá yìí kí ilẹ̀ kó tó mì ọ́ lórúkọ jésù ó máa mi ilẹ̀ orin kan sọ wípé èmi ti wáyé mà nípa èmi ti wáyé mà nípa o gbọ́jọ́ bá rọ̀ wá nípa rere èmi ti wáyé mà nípa kí

0: aye ma ni aye re ma la parere
1: amen
0: mo be ni to laye ati orun soro ose tuntun te wo yi bi osu yi se nlo mo gbadua eni to nlulu ni koko to ni ko je bi wale ilu re ma faya
1: amen
0: gbogbo eda to wa laye to ni ki aye re ko ma soro losu to wo yi loruko jesu ileri won ma baje
1: amen
0: mo be ni to laye ati orun soro ohun ti mo so fọlọrun ni pe mo fe ki aye yin o lapa iwo laye reti iwo ni awon eniyan n foju sona fun mo gbadua aye re ma lapa
1: amen
0: egbo oro oluwa lenu mi ni ose yi be se nlo mo pe ire te o le jetan ire te o le jetan mo pe soju ona yin o anu te o le lo tan awon kan ire ta gbe le won lowo ani kan na le daje won o le fomo je omo ni o lo struggle ti e awon kan ire ta gbe le won lowo won je won fomo je sugba bi o le rinu e awon kan iru e ta gbe le won lowo awon je omo je bi oje be na lara adugo to towo nbe awon kan iru e ta gbe le won lowo nigba to omo ba je tan omo omo je omo oje agbaye oje orilede na o ti je bibeli wa so ipe eniyan rere o fi ogun rere sile fun awon omo ati omo re mo gbadua irete o le je tan a akowe to nsami baba to nsami yi nibo le wa laaro yi irete le je tan adari e sodo yin la mo be ni to laye ati orun olorun abraham lo ko re olorun isaaki olorun jacob ogo to mu wa saye ti aye gba lowo re orin re gbogbo to gbe wa saye ti aye gba lowo re laaro yi ada pada fun oba yi gbogbo iwa to nsami adua nibi kibi to ba wa inu le re wa ni baba tabi ya mama nibi kibi te wa orin re te gbe wa saye sugba ti aye je gba lowo yin loni o ya ada pada lo ma gbogbo ìrìn àjò tó ti rìn tó fẹ́ pa ìràwọ̀ tó gbé wá sáyé gbogbo ògo tó ti gbé lọ́wọ́ ṣùgbọ́n tí ayé ti gbà lọ́wọ́ rẹ̀ gbogbo ìrìn àjò tó ti lọ tí ògo sọnù lónìí mo lọ sí ìrìn àjò náà nínú ẹ̀mí mo lọ kankan mo lọ gba gbogbo ògo tó sọnù mọ́ ọ lọ́wọ́ lórúkọ jésù ó yẹ adá ògo rẹ padà báyìí ẹgbẹ́lẹ̀ yìí o bí ilẹ̀ bá mọ́ lọ́yẹ̀ mọ́ ńlá bí agogo méjìlá bá dẹ̀ ti lù dáadáa ni kò wọ agogo pàdé ara wọn lókè gbogbo ìṣẹ̀dá tó ń gùn mí níbikíbi tẹ́ wà ayé yín di pàdé ohun rere ayé yín di pàdé ohun rere ayé yín di pàdé ohun rere ayé yín di pàdé ohun rere ẹni tó pinnu láti sọ ẹ́dẹ́ ní ẹ̀yìn lórúkọ jésù ìpinnu rẹ̀ bàjẹ́ mọ wo ẹyin kan bẹ yẹn ayé rẹ nílò promotion ó yà gba promotion yẹn ọjọ ayọ rẹ wọlé wa ọjọ ayọ rẹ wọlé wa gba ìyanu rẹ gba ìyanu rẹ ọsẹ yìí mo bẹ ni tọ láyé àti ọrun sọrọ ní orúkọ jésù ọsẹ yìí máa múre wá fún ọ ọsẹ yìí máa múre wá fún ọ àní ọsẹ yìí máa múre wá fún ọ nínú ìrìn àjò jésù adúà ló fi bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ nígbà tí ẹ̀ ń kọ́ wa lórin lọ́dún yẹn lọ́hùn-ún wọ́n ní prayer is the key

fun yin olorun ma gbo adura na agba ti mo wa to denu psalm 99 ni basis mo wa ri n to ko nbe o wa ni mose ataroni pelu samuel inu awon alufa re o ni won kepe olorun o lo si gbo o ba won soro nu awo samo won pa eri re mo ati lana to fun won to bo wa je pe adura ko lagbara ni awon eyan o ni ma gba mo wa gbadura fun ijade lo yin e mo re wale la ebi to n sai san yen aisan jade lara re Bayi wosan. Ewo mi sa, igba ti mo wa tesiwaju, mo wa denu we Matthew chapter 7. Igba mo awo verse 7, o wa so yi pe e bere, a fi fun yin e kankan, a si e wa kiri, eyin o si ri. Iyen ni pe gbogbo en to ba kankan, to ba bere, to ba wa kiri, awon lo ri gba. Mo gbadura loni loruko Jesu, o ma ri ti e se bayi. Serious e ma jo se iyanu. O ma ri ran lowo gba. Be lo ma ri. Oro yin dayo. Aso Olorun o go bi o ba ti ya si ona ma la fun oni ona ma la fun oni o ti se be gbogbo eyin omo Olorun pata ni aro yi mo fi Olorun pe yin egbe igororo kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agogo meta abo loru egbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú ó tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín lórúkọ Jésù àánú ó sọ̀rọ̀ lórí rẹ̀ mo gbàdúrà ìlérí ó ṣẹ fún yín o lágbára ọlọ́run mo ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti dé tọ̀hún rí jẹ́ àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dálẹ̀ olúwa ni ń dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dálẹ̀ olúwa ni ń dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rí ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríire kó ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ńbẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ òróró méjì lọ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ o oore rẹ̀ o ṣẹ bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 0 6 6 4 8 1 4 5 5 08 0 6 6 4 8 1 4 5 5 ẹ tẹ ọwọ́ yín ẹ gba àánú ẹ gba ìyanu ẹ gba ìrànlọ́wọ́ ẹ gba àánú mama yìí lọ bá láàánú pàdé lọ bá láàánú pàdé inú ayé ló wà ayé ò ní yé sí ọlá ìrìn àjò rẹ ò ní pàdánù rẹ ìjọba ọlọ́run kò ní bọ́ ọmọ ọ lọ́wọ́ bí jésù bá fa bíbọ rẹ sẹ́yìn.

0: gbogbo ọlọ́run gbo ayé mi látòní lọ ọ̀nà ńlá fún mi yàrá ìyanu amúmiwọbẹ yàrá ìrànlọ́wọ́ amúmiwọbẹ àánú jáde sí mi ìrànlọ́wọ́ jáde sí mi èmi ọ̀rọ̀ gòlò títí dọjọ́ alẹ́ mi bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa.
1: Amen.
0: Mo wá fọlọ́n bẹ ọ lórúkọ Jésù yóò dára fún wa. Má ti ọwọ́ bọ́ ẹ ṣe. Ẹsẹ̀ máa ń takú àdúrà. Ẹ̀jẹ̀ kì í jẹ́ kéèyàn orí ojú Ọlọ́run lẹ̀. Ẹsẹ̀ máa ń paná àdúrà tẹ́nìyàn ń gbà. Ẹsẹ̀ sì máa ń ba ọjọ́ ọ̀la èèyàn jẹ́. Kí èsára nínú gbogbo ìrìn àjò ẹ lọ́dún yìí bá Ọlọ́run rìn pẹ̀lú ọkàn kan lórúkọ Jésù yóò sì dára fún ọ. Phone number tẹ́ ẹ pè 08088 572 110 00 88 572 110 110.

0: introducing the new Jano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Mami, tẹ ẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, má gbà

0: 13. With Parthian Pensions, it isn't. We believe you deserve clarity, confidence, and dignity long after your working years are over, whether you're an artisan or white-collar worker. Switch to Parthian Pensions and enjoy a well-planned future. Register at www.parthianpensions.com. Parthian Pensions, your pensions simplified, your retirement secured.
1: Sun King, àwọn tèmi nìyẹn.
2: Sólà tí o rà lọ́dọ̀ wọn ṣé kò tí ì tó ni.
1: Kì í ṣe sólà nìkan ni wọ́n ń ṣe o. Wọ́n ń ta àwọn smartphone gidi ṣùgbọ́n ohun tó dùn mọ́ mi ni wípé o lè sanwó díẹ̀díẹ̀. Bí ejiro ṣe ra Samsung rẹ̀ nìyẹn o. Bí Emeka ṣe ra Tecno rẹ̀ nìyẹn. Bí Tọ́pẹ́ náà ṣe ra tiẹ̀ nìyẹn. Èmi fúnra ra mi náà. Sóòrí Samsung gidi tí mò ń lò yìí ni mi ò tiẹ̀ tí ì sanwó tán. Bẹ́ẹ̀ ni o. Bóyá owó rẹ pé tàbí kò pé pẹ̀lú Sun King, ìwọ náà lè ra smartphone tí ojú rẹ rí báyìí, kí o sì máa sanwó díẹ̀díẹ̀. Wọlé sí ilé-iṣẹ́ Sun King èyíkéyìí káàkiri orílẹ̀-èdè yìí, tàbí kí o bá Eva sọ̀rọ̀ lórí WhatsApp nípa títẹ nọ́mbà yìí 0817-946-6478. Wọ́n gbàgbé o, òfin àti mọ́jẹ̀mú wà. Sun King, jẹ̀gbádùn náà gbà ló dé.
3: Ètò àgò lẹ́ẹ̀jìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò lẹ́ẹ̀jìn.
4: Aya adùn bí oyin, adùn bí oyin sẹ́.
3: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíín rí. Àjẹ́ pé kọ́gbọ́n sóun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo splash. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Aminat Adetun Badmus. Kai kai kai kai kai. Ó máa ṣeré gidi.

0: station. Here is 105.5.
1: From the very beginning, we just saw the world differently than everyone else.
2: Everyone else
1: made obvious in all we do.
3: That didn't sit well with some people.
4: What's our plan?
5: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
0: Yes, 105.5, The Splash.
6: Ìlọ́run máa fẹ́, ìyàlú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kí ló máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí àkókò ìrìn òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù dr fm mustapha jp, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ ọlọ́run seed of christ golden church, land of reality, tí national camp wọ́n wà ní, ṣe bí ọba international power line camp, kilometer 54, lagos ibadan expressway, nífọwọ́ pẹ́ Pele Ogun, Apostle, Oya.
7: Ami, ni dawa dua. Eni kari mi gba. Mi mobito wa. Mi de mobito sin gba mi. But ore jade pe lua se. Bi olua tin beti emi e wa. Ni wa ju olua ti emi dro. Ni oru ko jesu. Ni o se yi. Wa pa de ola.
8: Ami.
7: Wa pa de wo.
8: Ami.
7: Wa pade lowo aye oriri omu
8: amen
7: ni bi ti aye ti ngbogun ti o loruko jesu agba ojade
8: amen
7: o fa ti o ta kesile loruko jesu o fa yo ni ba o
8: amen
7: mo pe eje jesu mo pe eje jesu o ya ko se di re
8: amen
7: a so tere le wa genya
8: amen
7: Wadide,
8: amin.
7: Wadide,
8: amin.
7: Oh, ni semu baye,
8: amin.
7: Tu oba ni omo ne ba,
8: amin.
7: Tu oba ni omo re won ne ba,
8: amin.
7: Extra mi pa omo yin, loruko Jesu, omo re adide,
8: amin.
7: Omo re ajeje,
8: amin.
7: Omo re agaba,
8: amin.
7: Omo re agbogbo jade,
8: amin.
7: Loru ko Jesu omo re adide
8: amen
7: gbogbo eyan ni kongila e te wo si waju loru ko Jesu gbogbo e ta gidi
8: amen
7: awon ise to ma fun olowo gidi o ya lo gba
8: amen
7: o ya lo gba
8: amen
7: gbogbo eyan ire ajo abo daju
8: amen
7: e lo re
8: amen
7: e bo re
8: amen
7: o ni te da duro
8: amen
7: ori adoke
8: amen
7: Sọpọ̀ mo ti bá àánú pàdé.
8: Mo ti bá àánú pàdé.
7: Sọpọ̀ máa fi ọwọ́ mi ka owó gidi.
8: Máa fi ọwọ́ mi ka owó gidi.
7: Sọpọ̀ máa jẹ́ èèyàn.
8: Máa jẹ́ èèyàn.
7: In the name of Jesus.
8: Amen.
7: Ó yà lọ ṣe bí ọba.
8: Amen.
7: Jésù olúwa wa.
8: Amen.
7: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Jákèjádò àgbáyé. Gbogbo ibi tí a bá fi ń gbọ́ mi. Lórúkọ Jésù ó máa rà àánú gbà. Amen. Mo tún máa rà àánú gbà.
8: Amen.
7: Mo fẹ́ gbàdúrà fún yín lónìí. Mo dẹ̀ fẹ́ kí wọn náà gbàdúrà. Ọ̀sẹ̀ tuntun lélẹ́yìí. Oṣù Májẹ̀mú dẹ̀ ni. Oṣù Wòlíì. Oṣù Tàbí Wòlíì. Àwọn àkànṣe oṣù ni wọ̀nyí. Mo gbàgbé pé on the 22 ọ̀sẹ̀ tó ń bọ̀ ọjọ́ Friday ní ìpàdé alágbára tó máa ń ṣẹlẹ̀ ní kàmpù wa ní Lufu Àpẹ. Tí o bá tí ìwárí lọ múra bí o bá gbọmọ lọ́wọ́ yẹn a ó ra padà ni o èèyàn lè wà lé ọkọ kó máa gbìyànjú àti bímọ tó bá ti fi nǹkan ṣe inú ẹ̀ o máa ra padà ni o òun la ti pè ní òru ìra padà mi ì mọ́tá ti gbà lọ́wọ́ ẹ̀ lórúkọ Jésù a ó ra padà wọ́n gbaṣẹ́ lọ́wọ́ àbá kan bàbá yẹn ní òun ti lówó rí olóhùn lówó mọ́. Mo nírú bẹ́ẹ̀ àwòrán ọ̀padà ni adẹ̀gbàdúrà nípa ìjọ̀dá àgùntàn adẹ̀ ra ìgbà ẹ̀ padà a máa ra ìgbà padà ni bíbélì wípé búburú ọjọ́ tó fún ọjọ́ ṣùgbọ́n ẹ fi àdúrà ra ìgbà padà ẹnìkan rí mi gbọ́ lórúkọ jésù a máa ra ọ̀padà ọ̀sẹ̀ á pé o ọ̀sẹ̀ máa pé ọ́ ọ̀sẹ̀ máa pé ọ́ sọ pé ọ̀sẹ̀ máa pé mi ọ̀sẹ̀ máa dàbí ọ̀sẹ̀ ọlá ni lágbára ọlọ́run òní ni monday gbogbo ẹ̀ tẹ́ máa ń sọ rẹ ọjọ́ monday ẹ jẹ́ kí fún kó wà lọ́wọ́ yín wọ́n a máa sàmì wọ́n a máa gbàdúrà olúwa jẹ́ ìrànlọ́wọ́ olúwa jẹ́ ara láti bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ pé aláti dún inú fún ló ti ń dún so òun máa gbàdúrà olúwa tá a máa parí programme ló máa gbàdúrà òun máa bèrè fún ìrànlọ́wọ́ òun máa bèrè fún owó lórúkọ jésù ọlọ́run wàá dá ẹ lọ. Oh my God, ọlọ́run wàá dá ẹ lọ. Ọlọ́run wàá dá ẹ lọ. Gbé ọmọ méjèèjì sórí báyìí jẹ́ kọ́ ọmọ méjèèjì wà lórí ẹ̀ sọ pé orí mi o ó yà rọ̀ mọ́ náà orí mi o ó yà rọ̀ mọ́ ògo orí mi o wọnú ògo lọ ẹlẹ́dàá mi o jẹ́ ń pàdé ìrànlọ́wọ́ in the name of Jesus. Àwọn ọ̀sẹ̀ wọn yìí ọ̀sẹ̀ olóògbé ni mo lè mọ̀ pé bí ògo ti ń jẹ́ ti ọlọ́run wà á bọ̀ lápàdé ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọ̀sẹ̀ máa pé o ọba tí lẹ́gbẹ̀rún kan ọkàn fi tọrọ ni ní nàìjíríà wa yóò àti ní owó kan tó ju bẹ́ẹ̀ lọ ẹgbẹ̀rún kan ní olórí owó ẹ tiẹ̀ ṣe má kọ̀ bí yín náà ṣe fún rẹ ṣe má kọ̀ bí ẹ kọ̀ bí bá tètè dìde ó máa jẹ́ kọ́nà àwọn ọmọ tètè là ó máa jẹ́ kí wọ́n gbọ́ tí àkọ́bí ò bá tètè dìde ó máa ń dá àwọn tó kù dúró because òun ló kọ́ àwọn sókè ẹ lọ wo àwọn ìdílé tí àkọ́bí wọn bá tètè rí òkè mú ìrìn àjò àwọn àbúrò rẹ máa ń yá bọ̀ tó bá ti di pé àkọ́bí ò rí mú ó máa sábà àfẹ́tì kejì ó di orí bá mi ṣe so ẹ máa gbàdúrà fáwọn àkọ́bí yín dáadáa kí orí wọn kò lè lànà fún àwọn àbúrò lórúkọ jésù gbogbo rẹ á jáde mọlọ́gbò rẹ á jáde nínú oṣù wòlíì báyìí ẹ máa pé last month every day làwọn yẹn ń ta wòlíì lọ rẹ bẹ́ẹ̀ ni every day ẹ pé lóṣù mo sọ pé 5 days pọ̀jù lóṣù yìí jẹ́ tí wòlíì bá ti bèrè ọrẹ tó bá ti lágbára ẹ ṣe nígbà mi kò lè fẹ́ ságbára èèyàn á fi ipá wa èèyàn máa ṣe torí pé yóò padà di ìbò kan fún ènìyàn lórúkọ jésù ògo rẹ á jáde àṣẹ máa ń jáde lẹ́nu bàbá sí ọmọ bẹ́ẹ̀ ni wòlíì sí àwọn tó ń gbàdúrà fún ẹnìkan sọ fún mi pé ó ní dádì ó ní you are my spiritual father mo ló parọ́ mo bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ bàbá wo bẹ́ẹ̀ dáadáa ìsáàtì gbàgbọ́ àfọ́mọ́ ẹ̀ ó wù àánú ayé jákọ́bù títí títí jẹ́ òní ó di bàbá orílẹ̀-èdè ẹja wo genesis yẹn ẹ wá gbọ́ bọ́lọ̀ tó sọ jáde ní chapter 27 verse 27 28 and 29 kí ló wí.
2: Ó sì sùn mọ́ ọ.
7: Bíbélì wípé ó sì sùn mọ́ ọ.
2: Ó sì fẹ́nu kò ní ẹnu.
7: Ó yẹ.
2: Ó sì gbọ́ àwọn aṣọ rẹ̀.
7: Ó gbòòórùn aṣọ ẹ̀.
2: Ó sì súre fún un.
7: Ó sì súre fún un.
2: Ó sì wí pé.
7: Ó sì wí pé.
2: Wòó.
7: Wòó. Òórùn
2: ọmọ mi dàbí òórùn ọkọ tí Olúwa ti bù sí.
7: Gbọ́ owó náà gbọ́gbó náà ẹlòmíràn òórùn tó wà lára ẹ̀ òórùn bẹ́ẹ̀ ni pé tọmọ fẹ́ rí ọ wọ́n á lóòórùn sí wọn ẹlòmíràn tẹ̀ lóòórùn sí wọn lásán kọ́ bọ̀tí jákọ́bù ò rí bẹ́ẹ̀ because ẹnu bàbá ẹ̀ ti sọ̀rọ̀ orí ọ̀fẹ́ sínú ayé ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ àánú sí ayé ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ògo sínú ayé ẹ̀ wọ́n ti sọ̀rọ̀ ọlá sínú ayé ẹ̀ tẹ́wọ́n ti bí lórúkọ jésù òórùn ògo kó wọnú ayé ẹ̀ kó wọnú ayé ẹ̀ láti òní lọ gbogbo òórùn ìkórira ó yẹ jáde in the name of Jesus. Ẹ ká bíbélì.
2: Ọlọ́run yóò sì fún ọ ní ìrì ọ̀run.
7: Ìwọ náà sàmì bẹ̀ yẹ ọlọ́run máa fún ọ ní ìrì ọ̀run.
2: Àti nínú ọ̀rọ̀ ilẹ̀.
7: Àti nínú ọ̀rọ̀ ilẹ̀.
2: Àti ọ̀pọ̀lọpọ̀ ọkà àti ọtí wáìnì.
7: Àti ọ̀pọ̀lọpọ̀ ọkà àti ọtí wáìnì. Kí
2: ènìyàn kí ó máa sìn ọ́.
7: Kí ènìyàn kí ó máa sìn ọ́.
2: Kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ.
7: Kí orílẹ̀-èdè kí ó máa tẹríba fún ọ.
2: Máa ṣe olúwa àwọn arákùnrin rẹ.
7: Máa tẹ́lú àwọn arákùnrin rẹ.
2: Kí àwọn ọmọ
7: ìyá rẹ kí ó tẹríba fún ọ.
2: Ìfúnpù ni
7: tó bá fi ọ́ bú.
2: Ìbùkún ni fún àwọn
7: tó súre fún ọ.
2: Ìdáná ọmọ
7: jí sọ. Àmì méje ló fẹ́. Ìdáná ọmọ jí sọ. Sọ́rí ọ̀sẹ̀ yìí, mo fẹ́ kó dárayá. Kó o dẹ̀ gbà pé àánú máa dìde. Ẹnìkan ló ń fún wòlíì 10,000. Ó dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí kí ẹ̀rí mẹ́ta bá ń tọ́ bí. Kó o dẹ̀ máa tẹ̀lẹ̀. Kó o máa tẹ̀lẹ̀. Wọ́n náà gbọ́dọ̀ sọ testimony. Tí n bá gbọ́ testimony ẹlòmíì, orí mi àdẹ̀ máa wú. Number one, ó bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́dẹ̀ ṣe kí ni ó dẹ̀ dá lóhùn. Ó ní ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ ẹ̀dẹ̀ wà lẹ́ra láti òkèèrè. Láti òkèèrè ó dẹ̀ wà mú zero owó yẹn. It's about 42 million. Ó dẹ̀ wọlé sínú ayé ẹ̀. Number two, bí ẹ bí àwàdà ẹni tí ń gun Uber, obìnrin tí ń gun Uber. Àsóbìnrin àwọn àmú Uber. Ọlọ́mọ padà dá lóhùn. Ọlọ́mọ padà dá lóhùn tí ń lọ sílẹ̀ ọba. Ó mọ nǹkan tó ń pè ní àánú. Ó mọ tó ń pè ní ìrànlọ́wọ́. Tí àánú bá jẹ́, tí ìrànlọ́wọ́ bá jẹ́, ògo máa dé o. Gbàrà mi fún mi lọ́wọ́ ní gàdù. Tó náà ṣe kí ni ó gba fíìsà. Ó tún ṣe wedding ní UK. Ẹ̀nàwó bá ìsà. Ẹ̀gàn rẹ̀ para. Ẹ̀gàn rẹ̀ para. A máa gbàdúrà lórí testimony yìí.
9: Orúkọ yín.
10: Your name? My name is Rita Osomaye. My name is Rita Osomaye.
9: Láti.
10: Láti tèlè.
9: Mi tó ń wá ṣe.
10: Olúwa ó ṣe ìyanu láyé rẹ̀. Ìyanu tó ń kú ìrírí nínú fámìlì mi rí. Nílé bàbá mi, nílé ìyá mi, nílé ọkọ mi wọ̀n kí ìrírí. Ó jẹ́ bí pé mo ṣàìsàn fún ọdún méjì sí ọ̀rọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ mí bí báyìí pé mi ò lè. Lórí ọjà tí mo tàbí òmìnir mọ́. Ọmọ mi tó wá jáde ní yunifásitì, ó wá ṣiṣẹ́ Uber obìnrin. Ìgbà tá àìsàn wá ṣe lórí mọ́ mi, ó máa fi yín Uber tó ń ṣe lẹ́kọ̀ọ́.
11: Èwo máa dé ní bàbá.
10: Ó wá sọ pé òun ṣe wọn lórí àìsàn tó ń ṣe mí. Ó máa tajà ní èso ni mò ń tà. Ọ̀pọ̀lọpọ̀ tó wà bí wọ́n mọ̀ pé èso ni mò ń tà. Mo wá jókòó fún ọdún méjì ẹ̀ bí ò lè dìde. Mi ò lè rí ní olé wọ́ bàtà. Bàbá kan wà ń bí báyìí tó wá. Ó wá sọ wípé kí máa gbọ́ ìwé òwúrọ̀ ṣe bí ọba. Pẹ̀lú bí mo ṣe ń gbọ́ yẹn, ó ń wọ́ mi lára. Bí oríṣẹ́ Yorùbá o, ó wọ́ mi lára. Bí bàbá bá sọ pé ká ṣe owó tá máa ń ṣe fún ká máa ṣe fún ká máa jẹ̀mú yẹn, mi ò lè ní ìfà jẹ̀mú sàn. Débi pé màá máa sọ ọmọ mi, a máa sọ pé mọ́mí ẹ jẹ́ ìṣiṣẹ́ ilé máa ń sàn gbà 1,000 gbà 2,000 tí ìbá jẹun máa sàn. Mo tẹ̀ fi ṣe. Mo wá ṣe débi pé tí bá lọ ọmọ mi wọ̀n mi fẹ́ lọ. Ó wá fi nọ́mbà yẹn sórí. Ó jẹ́ 30, 32, 37, 45. Ó wá fi sórí ìgbà mi máa gbé wọ́n sí kí ìgbà mi máa sọ fún ọmọ mi pé ó kàn fẹ́ sọ owó yẹn mo lọ san. Tí bá sọ mi ní sọ fún wọn. Ìgbà mi ní títí bá tẹ́jú ẹ̀sùn wá rí máa ní ẹ̀sìn nílẹ̀ mo ti jọ mo ti yó. Ká má máa pa ọ̀nà mi ò fẹ́ sọ́jìnà. Mo mú méjèèjì méjèèjì mo sọ ọbẹ̀ tí mo wá mú ṣe bí ọba yìí. Ìjọ tí wọ́n sọ pé bàbá bọ̀ mí ní command ní ọ̀tún mo wá lọ. Ibi tí bàbá gbé lọ́kọ̀ sí bàbá ṣe ní ọba pẹ̀lú pásítọ̀ kan wọ́n ní kí lọ bá bàbá lọ́wọ́. Ní àwọn òbí dáadáa bàbá ń wá níjọ́ ẹ̀ ó ní kí lọ mú ẹ̀rìn wá. Mo tẹ̀ ṣe sí bàbá mo tẹ̀ ṣe sí yẹn. Láti ìjọ yẹn oríṣiríṣi náà ṣe nínú ayé mi mo lè gbẹ mo lè rí díẹ díẹ gbogbo ìkan wá yàtọ fún mi. Débi pé ọmọ mi ti ṣe ó ti tíra ìgbọ́gba bí ń sàpọ̀ láyé ẹ̀sùn rígbà. Láyé ìgbà tí mo ti sọ bàbá ìṣẹ́ sí ọba mo wá lọ sí gbọ̀ngàn ìgbà mi mo wá lọ sí ṣe bí ọba oṣù Olúta ṣe. Àkọ́kọ́ ṣe bàbá fún wa ní àti ọyẹ àdánṣe ọyẹ àtúntò ṣe ìgbà bí kíkánágbára máa lọ bàbá sọ pé kára ṣe wá. Ó wá raṣẹ lórúkọ gbogbo àwọn ọmọ mi. Ó ra ó wá kọ sí wọn ọmọ mi obìnrin tó fi yìí wẹ̀. Ìjọ tó fi ojú ẹ̀ wẹ̀ ìjọ ẹ̀ lórí ti ta. Ìjọ tó fi ojú ẹ̀ tó fi ẹ̀ wẹ̀ ìjọ ẹ̀ lọ́mọ mi ní ti ta.
12: Hallelujah.
10: Ẹni tí mi ò mọ̀ rí yóò mọ bí òun ọmọ mi ṣe pàdé wá sọ pé ibi tí wọ́n ṣe ó báyẹn ọmọ mi nìkan ní òbí tó wà ní gúúpù wọn ó wá ó ti wà ní uk láti báyẹn ó wá pé ọmọ mi ó ní báwo ni àìsí ìlú ọkọ ọmọ mi sọ pé òun ti lọ ọkọ ó ní ẹni tí wọ́n jẹ ọrẹ ìbẹ̀tẹ̀ wọn ò ráyè kí ló dé tàjẹ́ ó bàbá ó ní ó bá ọmọ mi òun tajà ó ní ìgbà tó wà nàìjíríà ó ti ní ọmọ dáadáa ni ó ṣe sọ pé ó fẹ́ fẹ́ ọmọ mi nìyẹn ká tó máa gbọ́rọ̀ lọ òun ló bẹ̀rẹ̀ tó kó 20 million lẹ̀ olókòkò bẹ̀rẹ̀ ìyàjò yẹn táwọn máa sọ lọ gbogbo ìgbésẹ̀ ìdágbé máa ń gbé ìgbà tó wáyé ọwọ́ ní pé kí ni ẹ masters tó lọ ṣe máa ń lo 60 million masters.
12: 20 million
10: 60 million
12: 36 million.
10: ó wá sọ pé nínú 60 million ó ní pé kọ́ọ̀sì tí wọ́n fún àwọn èèyàn tó wà ní kọ́ọ̀sì yẹn ti pọ̀ máa yẹ tuntun kó 6 million lẹ̀.
12: ó lè lo 42 million.
10: a fi ṣe di kọ́ọ̀sì yẹn káwọn máa sọ lọ o iṣẹ́ ta lọ sí lúpọ̀ àgbẹ̀ tí bàbá fún wa lóròró ìjọ fúláìdì òkú kọjá yẹn mo máa ń lọ tẹ́tẹ́ pẹ̀lú mẹ́ta ìṣe ìbomi ìwà ṣe àti tààkà máa ń lọ àwa lọ ìjọ yẹn lọmọ mi lọ́ra sí kẹ́ẹ̀ káwọn máa sọ̀rọ̀ lọ ní ìsìn ọmọ mi lọ pẹ̀lú máta ó tẹ́tẹ́ yìí tí ó ti lọ́kọ́ àwọn fámìlì ọkọ̀ rẹ̀ wá níjọ́ sátọ̀dé àwọn èèyàn tó ń lọ wá sí ìṣòdọ́sùn wọn wà ní ọ̀ṣẹ́gẹ̀rì àwọn fámìlì ẹ̀ ló wá sórí pé máa yàn sí ní nàìjíríà àwọn fámìlì ẹ̀ ló wá ṣe ìṣòdọ́sùn ìjọ ọrọ̀ friday sátọ̀dé ọmọ mi bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ti wá uk báyìí pẹ̀lú ọkọ̀ rẹ̀.
13: ọmọ rúbà
10: ó bá lè bì mí
13: ó bá lè bì ó dára uk
10: ìkẹrù uk citizen
13: ẹnì kan fẹ́ ọ̀rọ̀ mi lè pẹ̀lú
10: 42 million
13: ọmọ tí ọdọ 42 million ọmọ ẹ náà wà ń bẹ o
10: ṣáàtú ìṣẹ́
13: ṣé ọmọ ọmọ ẹ wà ń bẹ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ bàbá bàbá àgbáyé
10: ìwọ
13: náà kọ́ ìrànlọ́wọ́ sọ pé ẹlẹ́dàá mi o sọ pé ọlọ́run mi o olùrànlọ́wọ́ àtẹ̀mí náà dà ọlọ́run gbẹ́gídé fún mi ó yẹ ń gba ìrànlọ́wọ́ tiẹ̀.
12: Receive your permanent healing.
10: Amen.
12: In the name of Jesus.
10: Amen.
12: You are set free.
10: Amen.
12: Rafa Sadefa Rufi.
10: In the name of Jesus. The name of Jesus. In the name of Jesus.
12: You wanna tell me bye. Sapa Oluwa. Èmi náà nílò ìrànlọ́wọ́.
14: Èmi náà nílò ìrànlọ́wọ́.
12: Mo nílò owó.
14: Mo nílò owó.
12: Olúwa.
14: Olúwa.
12: Olùrànlọ́wọ́ mi dà.
14: Olùrànlọ́wọ́ mi dà.
12: Ibo ló wà.
14: Ibo ló wà.
12: Olúwa darí ẹ̀ wá.
14: Olúwa darí
12: ẹ̀
14: wá.
12: Olúwa darí ẹ̀ wá. Olúwa darí ẹ̀ wá. Oya oya dùá. Sọ́kò olùwàjẹ́ ọ̀rọ̀ owó lọ́sẹ̀. Òjìbá ẹ̀ olùwàjẹ́ ọ̀rọ̀ owó lọ́sẹ̀. Oyè àjọá. Òjòbùkún láti ọ̀run kọ́rọ̀ ní olórí. Kọ́rọ̀ ní olórí. Fóònù ẹ̀dà. Ó yẹ gbá ìbùkún rẹ̀. Aláti máa dún. Gbá ìbùkún. In the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba. Jésù olúwa wa. Òbí ó gbọ́dọ̀ rà àdúgbà. Make sure fún wọn náà san ọrẹ yẹn ní Monday. Ó lọ sọ 10,000 kò rọrùn. Ó sọ 10,000 láì lówó lọ́wọ́. Ọmọ tí ń ṣe wúbà. Ọmọ bẹ́rẹ̀. Ẹ̀rí bí kan ṣe lè tó kí ọmọbìnrin kó máa ṣe wúbà. Ó wá ìrànlọ́wọ́ látòkè. Kò rojú jẹ́ ẹni o. Má rojú láàárọ̀ yìí. Ní tó bá náà jẹ́ wọn náà. Ìwọ náà ṣe é. mo fi connect emi mo gba pe lowo emi na fa so testimony en ti o ti se gbe yawo emi na fa se gbe yawo mo fe lo le oba wo lo mo pe appoint ti e won ki ti se eyan mo se ni mo gba dua bi oluwa ti be ti emi e wa ni wa jo lo ati mi do ayi e ma dike and the next lo la gba lo ama de obada ma de obada lola ma ya abekuta ni yo ma ya abekuta mo ma salaye de ma seri mo mo fe so ala kan fun en kan lo la lai o mo so pe alago mo ta se tumai a se tumai mo be ko papa ko so ala e so ala e ma wa tumai
15: mo da de ta ro sa o Eku jo meta iko si Oluwa sagun do to ala kan ni mola ti o ko mi ati jo wa ni ori bed ni na la so so o ko wa gbe mi lo digbati ẹnu ile mi bi odi kan ti wa ti pari so iwo ola yen wa wa nbe iwo ola yen ti wa wa nbe wọn tún wá mú mi nígbò pé iwo ola yen bí ìgbèrè ìbẹ́ẹ̀dì iwo ola yen wa àwọn èèyàn ti wá ń wá síbẹ̀ wọn wò pé kí làwọn eléyìí wa wọn kò dá wọn á ní kí làwọn eléyìí wa ọkùnrin bá ní kíní tó sì wà wá yìí tí wọn rí mú yìí àwọn ó sì mú ní èmi ní ti tàwọn o mo sì wá láwọn ó mú lẹ́ni ní ti tàwọn o bí kókódà yẹn ṣe ń bọ̀ láti inú ìwò nìyẹn kò tí ẹ tí yọrí jáde tán ọkọ mi ti bó sí bẹ́ẹ̀ ni bó sì gbá ní orí mú bó sì gbá ní orí mú ó fẹ́ yẹn ẹnu báyìí wọn gbà fún mo sì fi ọwọ́ fa jáde nìyẹn wọ́n ní bóòlù àwọn òsì ìrókùn bẹ́ẹ̀ni náà sì dìde pẹ̀lú wọn nìyẹn làwọn gbé lọ síta làwọn èèyàn wá ń pè wò pé ṣé kúrókódà ètò wà ní ìgbèrílé léyìí kúrókódà ètò wà ní ìgbèrílé léyìí pé ọlọ́run mọ̀ kó o ṣe táwọn èèyàn sì tún wá láti pé kan mọ tí wọ́n rí mú mo bá sáà ní pé kí ẹ báwọn wọ okùn mo bá sáà wọ okùn kiri mo bá sáà rí okùn kan nìyẹn bá sáà fi dì ní ẹnu mo ti dì ní ẹnu mo bá ń já pìtìpìtìpìtìpìtìpìtì nílẹ̀ bàbá ṣe ń já pìtìpìtì nílẹ̀ yẹn mo wá tún rí ló wá tún dìde bí ìgbà tí wá tún wá ju ajá wọ́n á tún wá ju ajá ní ojú àlá yẹn mo ní ṣé kúrò kódà ìtún máa ń ju ajá ní ojú àlá ni bó ṣe ń rìn bí ìgbà tájá bá ń rìn nìyẹn tó bí obìnrin kan náà tún ṣe wá wá nìyẹn ló wá ní àwọn ẹja wọn wọnú ìwò àwọn ẹja wọn wọnú ìwò lọkọ mi wá wọ jàlámì àkàn ọmọ ìwọ ọsùn yẹn wò lọwọ tó wà lọrùn wọn ló wá ní ṣé báwo sì bọ wọnú ìwò lọwọ ẹja ní ìwò tí ìbẹ pọ ní inú ẹ ìwò tí ìbẹ pọ nínú ẹ tí báwo sì bọ wọnú ẹ táwọn olọbọ mú ẹja lélẹyìí ló wá gbé omi gbóná ló wá gbé ìkáná ló wá kọkọ ń da omi gbóná sí inú ìwò yẹn pé kí àwọn ẹja yẹn pé kí o lè kú ṣàtìdé ní mi rí ọkọ mi má àsunjẹ padà wọ inú òwò yẹn lọ wíwọ inú òwò yẹn tó wọ inú òwò yẹn lọ má sì lọ gbé àwọn ẹja ńlá ńlá lè rí wọ ẹja yẹn rí má sì lọ gbé àwọn ẹja ńlá ńlá méjì yẹn wọn fọwọ́ kan fa ìkan wọn fọwọ́ kejì fa ìkan wọn sì gbé ẹja ńlá ńlá méjì yẹn wọn sì gbé jáde ní ojú àlá yẹn nìyẹn tí omi ò wọ́n understand ẹ̀ òní mo fi ní pé o pé kankan fóònù wọn kí ti voice note sí yín.
12: Ẹ gbọ́ ìtumọ̀ láyé ihò inú ilẹ̀ ó túmọ̀ sí ibi ìṣura ibi tí ìbùkún máa ń wà ṣùgbọ́n ní tiwọn ọ̀nẹ̀ ló wà ń bẹ̀ crocodile ló wà nínú ẹ̀ ọ̀nẹ̀ ló wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé ọkọ̀ yẹn sọ pé òun máa mú ní ọjọ́ náà wọ́n ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n ní ọjọ́ náà ọkọ̀ yẹn mú ìyẹn túmọ̀ sí pé nípa ipá àti ìlépa rẹ̀ ọwọ́ rẹ̀ máa tẹ ọ̀tá rẹ̀ yóò ṣẹ́gun ọ̀tá rẹ̀ but ẹ mọ́ gbàgbé pé kò pa kò ṣẹ́gun ẹ̀tàn ó yí padà ó di ajá ìyẹn ni pé nígbà lẹ́yìn ìṣẹ́gun tó ṣẹ́gun yìí mọ́ gbàgbé pé àjòjì obìnrin yóò dé ìyẹn ò ń sọ obìnrin lásán àjòjì obìnrin máa dé ìyẹn ò ń sọ obìnrin lásán mọ́ gbàgbé pé obìnrin ló wá júwe fún ẹ pé ibú yìí o ẹja wà ń bẹ̀ ẹgbà yẹn dẹ̀ ní ìdí wà nínú ẹ̀ nínú ewu náà ó dá mi gbóná sí
7: yẹni pé o gbọ́dọ̀ máa gbàdúrà tó gbóná nínú àdúrà tó gbóná ló ti ṣẹ́gun níbi tí ẹ̀gbẹ́ wà wàá padà rówó ńbẹ o tó tó gbà tó wọ́ bẹ̀ ẹja ńlá méjì ló gbé jáde ìbùkún yóò kẹ́yìn ṣẹ́gun àmọ́ sọ́ra fún obìnrin ajá yẹn obìnrin tó bá ilé kó sọ́wọ́ ẹ̀ gbàgbé ẹ̀ o ti bá aláyẹ̀ jẹ́ ó gbàdúrà lórúkọ jésù wàá di àṣẹ́gun mo ní wàá di àṣẹ́gun ìdánimọ̀ jíìtì kọ́tọ́ mo di àṣẹ́gun gbogbo agbára ojú àlá tí yọ lẹ́nu ó yà parẹ́ ìbùkún ojú àlá ó yà kó tẹ ọ lọ́wọ́ wàá dẹ̀ ṣe bí ọba jésù olúwa wa mo gbàgbé pé mo sọ fún wa pé lágbára ọlọ́run ní ọ̀la a máa wà ní ọ̀bádà association of block industry hall ibẹ̀ la máa lò ó wà ní ajásẹ́tì navy estate ní àdìgbé ní ọbádà road ibẹ̀ la ti máa pàdé ní ọ̀la lágbára ọlọ́run láàárọ̀ kùtùkùtù la máa wà ń bẹ̀ tá a bá kò ní ọbádà la máa wá sábẹ́kúta lágbára ọlọ́run ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta la máa dé a máa dé ẹlẹ́gà fàjọ́ àti iléwéran branches àti wà ń bẹ̀ máa sọ address lọ́la bá a ti máa rìn lórúkọ jésù ògo rà jáde tó bá wà ní ọbádà wọ́n gbàgbé pé gbogbo àwọn táwa ní agbègbè ibẹ̀ pátápátá jésù ní ìyanu kan fún ọ tájọ fi pàdé tó bá wà ní pansẹ́kẹ́ ọbádà ìta ọ̀sìn ẹ̀jájọ pàdé ńbẹ̀ àti òkè ìléwó ẹ̀jájọ pàdé ńbẹ̀ àdúrà wa máa gbà lórúkọ jésù àpẹẹrẹ gbàgbọ́ tí màmú dání máa ṣàlàyé lọ́la lórúkọ jésù ògo rẹ̀ ajáde sọpọ̀ ògo mi ajáde sọpọ̀ ògo mi ajáde gbogbo ọlọ́jọ́ bí òní oníwọlé anifásitì mo gbàdúrà fún yín lórúkọ jésù wàárí ànúgbà lórúkọ olúwa tí ó dá ayé àti ọ̀run ìgbéyàwó rẹ kò ní dà lórúkọ jésù mo bless ọjọ́ rẹ ọjọ́ ìbí rẹ yóò di ìbùkún fún ọ ọkàrà balẹ̀ ẹ̀rọ dẹ̀ ṣe bí ọba happy birthday and happy wedding anniversary lórúkọ jésù wàrà ànúgbà in the name of Jesus ẹ jẹ́ kí n fi àwọn celebrants ọwọ́ àmì bí number one abọ́sẹ̀dé fọlárin victoria adébáyọ àti azat olúwakẹ́mi happy birthday to you lórúkọ jésù wàrà ànúgbà kọ́ àkáǹtì nàmbà sílẹ̀ 30

0: Trust LG Cares Beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí ìdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjọ́ ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fún ẹyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Obsidian Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Obsidian Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
3: Gbogbo ọjọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀tún láti ṣàgbogbo ipá rẹ̀. Ṣàgbogbo ipá rẹ̀ lójú òpópónà. Ṣàgbogbo ipá rẹ̀ lẹ́nu iṣẹ́. Kódà ṣàgbogbo ipá rẹ̀ láàrin àwọn tiẹ̀. Bó ṣe ilé ijó, ṣàgbogbo ipá rẹ̀ lábẹ́ bó ti lè wù kórí. Ibi tó bá lè là ń bá kíkanjú. O ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀. Ìwọ gangan la fi rán. Gbé ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN.
4: Flash FM 105.5.
5: Spread your wings on Splash 105.5 FM. Spread your wings on Splash 105.
6: Èyí ni àdúrà òwúrọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Covenant Deliverance Ministry wákàtí ìtúsílẹ̀ pẹ̀lú Venerable Tunde Bamigbóyè. Ó yá ẹ̀jẹ̀ gbàdúrà.
7: Ẹ̀kẹ́ hallelujah.
8: Shout hallelujah.
7: Hallelujah. Ṣé abẹ̀rẹ̀ sí yan ọba àwọn ọba?
8: Let us begin to worship the King of Kings.
7: Ẹ̀jẹ̀ ká fọrin ìdúpẹ́ lọ́wọ́ rẹ̀.
8: Let us thank him in this song.

0: the protection that pays today. Call 0700 AXA Mansa to get a motor insurance that pays. AXA, know you can.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì, ṣe jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà. Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Here you go there.
4: Mom, you didn't add milk.
3: No need to. Taste it and see why.
4: Wow, but how?
3: Is it milky?
4: Yes.
3: Is it creamy?
4: Yes.
3: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
4: I love it, Mommy.
5: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
6: Milo!
7: Aisha, ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
8: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
7: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
9: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore-ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
7: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
9: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò tẹ́.

0: introducing the new Giano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣe fún olórí ire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

fún rẹ ṣòfò. Má fowó rẹ ṣòfò. Pẹ̀lú Hero Hunter Bike Kickstart Alloy tuntun tí a ṣẹ̀ṣẹ̀ ṣe. Ó ti wà báyìí lọ́dọ̀ àwọn oníṣòwò wa tí ó súnmọ́. Ríjìnà náà wó díẹ̀. Fún àlàyé sí, kàn sí wa lórí ẹ̀rọ yìí 0800 800 800.

0: bẹ́ẹ̀ ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbẹ̀dọ́wọ́ àti lọ́ọ́ jẹ lórí tábìlì kan ni ọmọlúàbí ẹ̀yin ti wá ní àtàrí ayélujára ní àgbáyé àdúpẹ́ púpọ̀ jù lọ́wọ́ yín o ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ ẹ like ẹ love bẹ́ẹ̀ ni kẹ bá ní pé dáadáa ní àtẹ ayélujára ń bẹ̀ ojú òpó facebook àti tiktok wà ní internet ní spanish fm 105.5 ìbàdàn bẹ́ẹ̀ ni ká lè ṣe bẹ́ẹ̀ ká jọ kọ́ wọ́rin ìròyìn fún ti àárọ̀ òní ṣùgbọ́n abala àgbọ̀n tẹ̀mí ó gbà wọlé òun náà ní jẹ́ ká rí gbọ́ wípé gbogbo àwọn orílẹ̀-èdè tó ní ṣe gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa orílẹ̀-èdè amẹ́ríkà àti àjọ eléyìí tọ́rí sí ìgbáyé gbádùn àwọn ògbówẹrẹ lákàtà àjọ ìṣọ̀kan ti àgbáyé tá a mọ̀ sí àjọ unicef wọn ni wọ́n ti ṣe àlàyé o rí pé ní báyìí ìfọwọ́sowọ́pọ̀ àjọṣepọ̀ eléyìí tó lórin ó ṣe tán láti lè farahàn léyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ láti máa pèsè àwọn ohun amáyédẹrùn láti máa tó àwọn ìyálọ́mọ o sí ọ̀nà gbòòrògbò kan èyí tó jẹ́ wípé wọn yóò máa ṣe àmúlò rẹ̀ léyìí tí ọmọ já wọn tán láti pèsè oúnjẹ tó ní èròjà tó péye tó ń ṣara lóore fún àwọn ògo wẹrẹ nínú gbólóhùn àti àtẹ̀jáde náà wọ́n ní ẹjẹ́ mọ̀ yí pé ọ̀rọ̀ ọ̀hún lọ́bọ̀tà bọ̀m̀bọ̀ lásìkò tí ẹ̀ka eléyìí tó rí sí ọ̀rọ̀ tó kan àwọn ògbó wẹrẹ lágbàáyé nínú iṣẹ́ àjọ ìṣọ̀kan àgbáyé nígbà tó ṣe àlàyé pé bàbá ní ká wò lóòótọ́ ẹ̀jẹ́ mọ̀ wípé ìgbésẹ̀ àkọ́kọ́ láti dóòlà àwọn ọmọ kéékèèké àwọn aróbótó eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó lé ní ẹgbẹ̀rún kan ọ̀tọ̀ ó ní bàbá wa ní ká wò wá ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán àwọn ló bẹ́ẹ̀ o títí tó fi dé òǹkà ọgọ́rùn-ún kódà níbi ìpàdé eléyìí tó wáyé nílùú ìbàdàn ìbàdàn tí ṣe olúùlú fún ìpínlẹ̀ ọ̀yọ́ náà láti lè gbọ́ wípé àwọn ìjíròrò tó ní ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìlera pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ ẹ̀ka ètò ìlera àwọn náà wà ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n pẹ̀ kẹ́lù dáadáa tó dúró gẹ́gẹ́ bí àkórí òun náà ni wọ́n ṣe lálàyé wípé ètò ìlera alábọ́dé ní abẹ́lé ó ṣe pàtàkì láti rí dájú wípé wọ́n pèsè àwọn ohun amáyédẹrùn oúnjẹ aṣaralóore fún àwọn ògo wẹrẹ náà ìwé ìròyìn the nation ló ṣe bẹ́ẹ̀ tó gbẹ̀yìn níbo wá ni ọ̀rọ̀ yẹn ló dé dúró ẹ̀yin náà lè náwó gan kí ẹ kà á sọ̀wọ́ iwájú o.
1: ó dáa ìròyìn rè punch ló gbé ní apá ọ̀dọ̀ tèmi ń bí níbi tí ni ọjọ́ àìkú sunday gangan ni o àwọn ìkíni ìkí ẹ̀yẹ ẹ̀kú oríire ayẹyẹ orí kádún bó ṣe ń fò lọ́tún bẹ́ẹ̀ ló ń fò tó ń balẹ̀ bàgẹ̀ lọ́sì bó ṣe ń wá látọ̀dọ̀ ààrẹ ló ń wá látọ̀dọ̀ àwọn gómìnà gbogbo wọn ni èèkan pàtàkì àgbà ọ̀jẹ̀ tó tún jẹ́ olórí ti ẹgbẹ́ afẹ́nifẹ́re bàbá reuben fáṣọ̀rántì bàbá pé ẹni ọgọ́rùn-ún ọdún láyé o lókè èèpẹ̀ eléyìí lágbára pọ̀ ọ̀rúndúnnù wọn ni lẹ́ni tó ń léwájú gbogbo àwọn tí wọ́n ń kí wọn pátápátá òun náà ni ààrẹ bọ́lá ahmed tinubu tó ti ń kí bàbá àgbàlagbà yìí pé ẹkú oríire lẹ́ni tó sì ń ṣe lápèjúwe ẹ̀rẹ́ bíi èèkàn pàtàkì kan bàbá tó ní orúkọ rẹ ọmọlúàbí ènìyàn tó sì jẹ́ olùkóraẹni níjànú èèyàn pẹ̀lú ti ìsìnrú òlú ti ó múmúláyà rẹ̀ jọjọ nínú ọ̀rọ̀ tó di ìbuwọ́lù jáde lọ́jọ́ àbámẹ́ta sátidé tinubu sọ̀rọ̀ ó ní ìdùnnú aláìlópin náà ni ó jẹ́ ti òun o bí bàbá fáṣọ̀rántì bí wọ́n ṣe wọ ipò ẹni ọ̀rún dún ayé o lóríkèépẹ̀ gẹ́gẹ́ bí ọgọ́rùn-ún ọdún léyìí tó sì ń sọ wípé bàbá náà lọ́tọ́ lẹ́ni tí ó yẹ kí gbogbo ayé kí wọ́n ó yẹ sí kí wọ́n bu ọ̀wà àti àpọ́nlé fún nítorí wípé wọ́n ti ṣe ribiribi lórílẹ̀‐èdè nàìjíríà títí dá ààyè tí wọ́n wà yìí wọ́n ṣàpèjúwe bàbá fáṣọ̀rántì gẹ́gẹ́ bí ẹni tá a bá máa pè ní ọmọlúàbí gan tààrà olódodo ènìyàn olùfisìn ọkàn pẹ̀lú tó tún jẹ́ adarí rere tòótọ́ níbẹ̀ náà ni ààrẹ ni ó ti ń yín tó sì ń pé ni ẹnìkan tí ó gbé ìgbé ayé irú rẹ̀ tó ṣàn wọ́n púpọ̀ tó sì jẹ́ pé ó ní àwọn ètò àti òfin àti ìlànà ìkóraẹníjàánu rẹ̀ tí máa tẹ̀lé tí kì í sì yẹ̀ tàbí gbòòkú ọmọ ẹ̀ nígbà kankan ààrẹ tinubu ṣe àpèjúwe bàbá fáṣọ̀rántì nígbà tó bẹ̀rẹ̀ sí ní sọ àti máa ṣe bọ̀ bí bàbá ṣe kàwé láti lẹ̀ pẹ̀pẹ̀ lé tó sì ń tọ́ka wipe irin ajo eko baba fasanranti na lo bere lati college agba ti fasiti ibadan university college ibadan to wa di university of ibadan university ti le ibadan lasiko yi to dori ile eko nla fasiti ti hall ele to wa ni united kingdom the university of hall ati maguire university to wa ni sydney ni australia wani bakan na ni gomina ti ipinle eko babajide sanwoolu leni ti se alaga agbarijopo igbimo awon gomina lapa iwo orun gusu le nigeria patapata lo se apejuwe baba fasanranti gege bi eni na to je adari ti o si mu ipo idari re lokan sisin ati pe okan pataki ninu awon to yege keko latara oloye ologbe oloye Obafemi Awolowo ni se Gomina Sanwoolu ewe nu oro to bode oni ona lo jade lojo Aiku Sunday nipase oludamoran pataki re fun eto royin ati ipolongo ogbeni gboyega akosile leti won gbo osuba kare laitan fun baba fasanranti fun okan ojokan akitiyan ise ipa ton ti ko fun idagbasoke ile Yoruba ni pataki ati orilede Nigeria ni akotan iwero e punch lo punch royin o Charles Omole enikan ni onkowe ni to ko iwe kan ta mo si from soldier to statesman the legacy of Muhammadu Buhari ona lo tutu pere pere oro jade o oni ko din ni marun ototo awon sumoba eleyi ti o je pe ohun ni gbagbo wipe awon gan ni Onilu ti nbe labe odo ti nlulu fun iromi ti njoloro mi Are Bola Ahmed Tinubu ninu ifọrọwanilẹnuwo kan to se lori eto ta pe ni State Affairs eyi ti se eto agbekale ori ayelujara ni latodo Edmond Obilo oni nibe na ni onkọwe yi Charles Omole lo ti bere sinika ni meni meji meta merin to dori e karun awon ti won nbe gege bi baba nsale abi sumoba fun are tinubu ti won be nidi gbogbo bo se nlo olori eka osise fun are gangan fun re Femi Gbajabi Amila ati owo re gbogbo omole soro oni je meni keji sa eni keji na ni seyi tinubu ti se omo tinubu gan je meni keta sa oni eni keta na gangan fun re Oni aya re gangan iya re mi tinubu fun re te so waju oni se ri eni kerin eni kerin je awon korijopo awon odo kan ti won ro kirika re gangan fun re se wa ri eni karun eni karun ye gangan ni tinubu fun re to je olori gbogbo won ta tin ba bo wa lateyin awon wa ni eni kerin to won je awon odo ipo wo ni won wa ipo gan ni won fi si egbo o soro oni marun ni won o to je pe awon gan ni won be ni di isakoso are Bola Tinubu oni se wa ri kaba akoko un gangan ohun na ni Femi Gbajabi Amila lo le waju won oni se re le keji ohun ni se yi Tinubu oni ohun tu wa le daruko alakoso fun awon odo oni owo pe be o oni ati awon kan lo be to je pe seyi tinubu fun ara re lo yan won to fa awon kale ti won jo nsise papo fun are tinubu oni idire o te fi ma fi gbogbo gbari alakoso fun awon odo ti o ma tele seyi tinubu kaakiri o wa ni aya are gangan o na nbe nipo be gege bi awon sumo ba tooto oni o na tun ni awon ase ati agbara kan eleyi ti ma lo lati fi lori ofe ati wole si are tinubu la oni se wa re ni kerin fun ra re gangan oni awon yi gangan la awon paripa awon awon obi ati awon ayonge okunrin gbogbo to je pe awon gangan ni won tun iskaba awon ti won ro kirika are Bola Ahmed Tinubu gangan niyan ti Tinubu wa je ene karun to duro lori gbogbo won e pe Tinubu fun ara re na oluaye kaba ni se daily post lo post e o Charles Omole lo so lori State Affairs ti Edmond Obilo ti fun tedore lo gbe laaro toni
0: be ni

0: introducing the new Jano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Bẹ́ẹ̀ni akínyínkù ẹ̀ka àbọ̀ padà síkànnì ti ọmọlúàbí ìkànnì àdáni àkọ́kọ́ rẹ̀ bẹ́ẹ̀ ìkànnì àkọ́kọ́ ni tó ń gbọ́n ṣàtẹ́gùn láti ààfin funfun báláwo ẹ̀yìn tí wà ní àtayérújára ní àgbáyé ojú òpó facebook àti tiktok wa agbé òṣùbà káre fún yín ẹ̀yìn tẹ́ gbọ́ wa lórí ẹ̀rọ ìléwọ́ yín lórí rédíò yín amọ̀rírì yín o adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yìn tẹ́ wá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí rédíò yín tẹ́ wò pé ẹ lè sọ́dí jẹ́ méjì kẹ́ ẹ máa gbọ́ tó ń tàwòrán kẹ́ ẹ tún wò ó tó alẹ̀ gẹ́gẹ́ ẹ jẹ́ pàdé ní àtayérújára ní àgbáyé ojú òpó facebook àti tiktok ní ìtọ̀nà splash fm 105.5 ìbàdàn ẹ like ẹ love ẹ share comment yín o ẹ jẹ́ kí yẹn kó ṣe bẹ́ẹ̀ kí ó máa gbéra wàyí ọ̀dà ẹ jẹ́ ká lọ sí orí tábìlì àgbáríjọpọ̀ ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe polytechnic ti ìlú ìbàdàn wọ́n ní a ti kéde rẹ̀ báyìí o wípé àwọn akẹ́kọ̀ọ́ kan ń bẹ èyí tó jẹ́ pé ní ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó dín méjì àti ọdún ẹgbẹ̀wọ́ ọdún okò ó dín ọ̀kan rú ẹ̀ o èyí ọdún 2018-2019 léyìí tó jẹ́ pé wọ́n gbìdánwò láti wọlé kanlẹ̀ tààràtàrà sílànà ìkẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gbogbo ìṣe poli ti ilẹ̀ ìbàdàn tó wá jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nígbà náà bẹ́ẹ̀ ni ọkàn ọ̀gọ̀rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tọrọ ọ̀hún kan wọ́n ní báyìí wọ́n ti wo ọ̀rọ̀ wọn kódà wọ́n ti gbáyẹ̀wò wọ́n ní kiní ọ̀hún tó lọ tààràtàrà àwọn tí ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòólémẹ́rin sí ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòólémárùn-ún ìyẹn 2024-2025 wọ́n ní láti báyìí o wọ́n ti fún yín ní àǹfààní láti rí dájú wípé ká ẹ tètè jára pápápá ẹ lọ gba fọ́ọ̀mù padà bẹ́ẹ̀ bá gba fọ́ọ̀mù ọ̀hún padà o wọ́n ní ẹ wá gbọ́ o ẹ má rò wípé ọ̀fẹ́ lọ́fẹ́ lọ́fẹ́ ń bàbá fún wa lọ́fẹ́ lọ́fẹ́ ń bàbá fún wa wọ́n ní kò ní bá ọ̀fẹ́ dé ṣùgbọ́n ṣá iye táwọn akẹ́kọ̀ọ́ ti wòye àwọn akẹ́kọ̀ọ́ tí ó wọlé báyìí táwọn náà ti wọ́n san tí wọ́n gba fọ́ọ̀mù òun náà lẹ́yìn náà san tẹ́ ẹ fi gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ o akẹ́kọ̀ọ́ tó bá ti wá kùnà láti ṣe àmúlò àǹfààní bàǹtàbàǹtà yìí àfàìmọ̀ kọ́mọ̀dì gbére ṣòkòtò à ń gànà ni o nígbà tí wọ́n tẹ̀síọ́wọ́ iwájú wọ́n ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tọrọ ọ̀hún kan àwọn náà mọ́ra wọn o wọ́n ní àsìkò ọ̀hún ti wá tó kí wọ́n lo àǹfààní bàǹtàbàǹtà èyí táwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ gbogbo ìṣe poli ti ìlú ìbàdàn èyí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó jà ló ń tẹ̀ wípé ẹ má jẹ́ adijú tán abiyamọ kì í bínú lábí ìdábọ̀ ẹ jẹ́ ká wo àwọn ìlànà míì àwọn akẹ́kọ̀ọ́ tọrọ kan ẹ jẹ́ ká fún wọn ní àǹfààní wọ́n ní a ti wá wò pé ẹ bẹ̀rẹ̀ sí ní fọ́kọ yín lẹ̀ o ọwọ́ apẹ́ àríwú ẹ̀díláyé ọlọ́ra púpọ̀ púpọ̀ jọ ń fa lẹ́jọ̀jọ̀ bíi ilá ọ̀wá alákàsí ṣùgbọ́n wù ọ́ láti tẹ̀síwájú nílànà ẹ̀kọ́ rẹ o wọ́n ní bó bá ti ń di ní ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún ẹgbẹ̀wọ́ ọdún okòólémẹ́fà tá a wà yìí o bá ń fà ní ìbálò ọ̀rọ̀kẹ́ bí lẹ́kọ̀ọ́ bá tì tọ́ ọ lọ sójú wíńdò potter's school nù ń gbọ̀ bá débẹ̀ tọ́ ọ lọ́jú kankan tó dàbí ìgbà tó rí nkankan mọ́ wọ́n ní mọ́ dálé ẹ̀kọ́ ńlẹ́bi nítorí náà èèwọ̀ ni kó o mọ́ sọ pé àìlákàsí rẹ elédùn àmọ́jì ọ̀hún ọ̀ lè mọ̀ nígbà wọn ṣe àtúntò ọ̀hún sọ́wọ́ iwájú o wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tọrọ ọ̀hún kọ́ o ẹ ṣe pápápá kẹgbẹ́ ìgbésẹ̀ tó kọ́ o wọ́n ní ṣùgbọ́n ṣá akẹ́kọ̀ọ́ tó bá lọ kùnà láti má gbé ìgbésẹ̀ náà ẹ dákun a sọ fún yín ṣáájú náà wọ́n ní wọ́n ẹgbẹ́ fún mi ládìmísàn gbà náà lọ akẹ́kọ̀ọ́ sì ní èmi náà wọ́n ní yóò mọ sọ bẹ́ẹ̀ kiri ni o ẹ mọ wí bẹ́ẹ̀ kiri ìlorin táwọn ó ṣe bẹ́ẹ̀ ìlorin tí wọ́n jù sí ní ẹ̀kẹ́ o wọ́n ní torí náà kàn ọ́n ẹgbẹ́ ìgbésẹ̀ kíákíá wọ́n wá ké sí òbí àti alágbàtà o wípé ẹ dákun ẹjọ́ jàre ẹ̀yin náà tọrọ ọ̀hún kan ẹ mọ̀ pọ́ ọmọ yín ọmọ tẹ gbà tọ̀hún ọmọ yín gangan tí ẹ fi sọ yín wọ́n ní gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ẹ mọ̀ wípé lóòótọ́ gba fọ́ọ̀mù ńgbà náà ṣùgbọ́n kùdìẹ̀kudiẹ ó ṣe bẹ́ẹ̀ wọ́n wáyé wọ́n ní ẹ dákun ọ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún ti gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò bẹ́ẹ̀ wọ́n ti ṣàánú wọn báyìí ẹ̀yin náà tètè gbéra ẹ ṣe tó bá yẹ ṣe ẹ lọ bọ́ gba fọ́ọ̀mù o kó tó di ọgbọ̀njọ́ oṣù kẹfà ọdún tí a wà níbẹ̀ wọ́n wá sọ pàtàkì àti ìdí ẹ̀ o èyí tó fi yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ èyí tọ́rọ̀ ọ̀hún kan kó yé wọn báyìí wípé àní àwọn akẹ́kọ̀ọ́ tí ń wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn náà gba fọ́ọ̀mù wọn sì sanwó nítorí náà iye táwọn èyí tó gba fọ́ọ̀mù ó ní kẹ́yìn náà múra o láti gba fọ́ọ̀mù yín ẹ ọ̀fẹ́ ni ìbá gbangba náà wọ́n ní no ẹ sanwó gba form dan gbogbo obere un salaye nta bere nbe da pada fun wa ko to di ogbojo osu kefa odun ti a wa nibe negbati eni to hun dele gege be a ko we patapata o eyo fun register won nibe o salaye oje wumi o e won ni ewa ti buwa lu o mo se nta ran mi nitori na eyin akeko toro hun kan e se amulo anfani banta banta yi o ka ile tesiwaju ni ilana eko yin o eyin o o de be tanyanyan ni e ma fokan ba bo
2: okay now e ma fokan ba bo tori won ni eni to ba ba lo o na lo ba pain o da bo nti enu iroyin leleyi ti fun tedo na lo gbe o won ni awon ekan pataki ninu egbe oselu ni ti o je pe won nbe ninu iko eleyi ti won jo wa pelu gomina ti ipinle oyo seyi makinde bi ambassador olufemi ajadi ogun toyinbo atonorebu adedeji stanley olajide eni ti gbogbo eniyan mo si odidi omo ni won ti ki oloye bimbo adekanbi ku orire o leyin ti arogun waye lori fifa kale gege bi eni ti o ma dije dupo gomina yo ni odun 2027 eto idibo gbogbogbo nu oni awon mejeji yi yun ambassador olufemi ajadi ogun toyinbo atonorebu adedeji stanley olajide odidi omo awon mejeji bakan na ni aforiko wa le lori wipe ki won ma lo re dije dupo ati ile igbimo asofin agba ile nigeria okokan won ikan ma soju ni ile igbimo asofin agba ile nigeria ti o ma soju arin gbogbo oyo nigbati eni keji yo ma soju ekun idibo ti gusu ti oyo ni oyo central ati oyo south senatorial district respectively nibi ti awon mejeji ewe ti won ni won si tin lulu ati leyin fun ifakale adekanbi lati dije dupo gomina nigbati won si mu da gbogbo alajogbe gbogbo eni gbogbo ni ipinle oyo patapata loju wipe e o gbo ijoba alakoyawo alajumo sepo ohun na ni eleyi ti yo waye o be na si ni fun idagbasoke ilu ohun na ni awon eto alakale eleyi ti o ma wa nkale gege bi o ti se nwa labe isakoso gomina seyi makinde o won ni isele otun ina lo waye leyin awon ipade alagbara kan itagbon nu ninu eyi ti won se pelu gomina seyi makinde ati awon ekan pataki ninu egbe oselu ti won jo wa nile ibadan nigbati n ba awon oniroyin soro ni kete ti ipade ohun buse ambassador olufemi ajadi ogun toyinbo na lo sapejuwe ifontelu adekanbi gege bi eni na ti o je pe o je eni ti a le pe ni irinse isokan ati eni leyin ikansira eni ati ifontelu ko se konu nkohan latodo eni kankan agbarijopo awon adari gbogbo ninu igbimo ebi oloselu ti won jo wa ohun na ni won jo fontelu o fun itesiwaju ati igbega oyo ajadi soro oni ewa ma gbo o oni ifenuko lori yiyan adekanbi terihun ati awon toku wewe si ati idije dupo ile igbimo asofin agba gbogbo eleyi je kan lara awon ipo agba ti irori agba ton ti ogbon itagbon onu ti iko ti seyi makinde ti won gbe kale saaju eto idibo gbogbogbo ti nkankun gbogbogbon ogbon lodun 2027 gege bo se wi o oni ifontelu adekanbi ona lo duro lori ke eyan mo ise re nise imowo ise ni sise ati ijolododo looto ati iriri to po to ti ni nipa isejoba ati idire to fi je pe isejoba modagba soke ba ilu to ni lati tesiwaju gege bi seyi makinde ti se n ba bo bakan naa nigba ti n fesi si oro isele yi honorable stanley odidi omo ona fi emi imore han si awon ekan pataki fun ti inigbagbo ninu ti awon gbogbo lapapo ti won si fifa awon kale latara iforikori mimu ori oko so odunrun eja doke oja kare polowo nigba ta ba padade ti fun tedorin tesiwaju eku kale.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-E. R-I-E. Celery.
3: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
5: T-U-R-N-E-R-I-C.
3: Yes, so.
5: Turmeric.
3: Correct. One carton of Maggi chicken flavor for you. Maggi chicken flavor with onion, celery, and turmeric. My game changer.

0: lọ sí ọ doctor.
1: Àpérò ìgbafẹ́ lágbàáyé tọdún ní tó ti súnmọ́ sílé. Ìdí èyí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lá jùlọ Ṣèyí Mákindé ń pé gbogbo ènìyàn sí àpérò ìgbafẹ́ lágbàáyé fún ti ọdún 2026 nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kejìlá oṣù karùn-ún sí ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní gbọ̀ngàn International Conference Center tó wà ní Fásitì ìlú Ìbàdàn. Àpérò tọdún yìí ni láti ṣe abẹ́lé ṣẹ́ka àkóso pípele ẹ̀ka ìrìnàjò tó fẹjú from groundwork to governance building tourism that endures. Àpérò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìrìnàjò yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ sáwọn ibùdókọ̀ kan bí Ọ̀yọ́ State ATC, Fashola, Iyake Lake àti àbẹ̀wò sí oko eré sinimá àgbéléwò ti CAP, CAP Film Village. Ara ètò tí ó tún wáyé níbi àpérò lọ́jọ́ mẹ́ta náà ni wọ̀nyí. Ìdúnàdúrà nípa bí ọwọ́ iṣẹ́ ṣe lè yá síwájú sí lẹ́ka okoòwò, àfihàn àṣà àti ìṣe wa, àṣálẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú pẹ̀lú gómìnà àti fúnni lámì ẹ̀yẹ. Wàyé, wọ́n pe àwọn onímọ̀ nípa ìrìnàjò, àwọn olókoòwò àti àwọn abẹ́nà ìmọ̀ láti wá péjú pèsè síbi àpérò náà fún ẹ̀kúnrẹ́ àlàyé síwájú sí. Ẹ tẹ̀lé hashtag it's Oyo State 2026 lórí ẹ̀rọ ayélujára gbogbo. Àpérò ìgbafẹ́ ti tàgbáyé fún tọdún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò lárinrin, a ó máa retí yín.

bẹ́ẹ̀ tẹ́ ti mẹ́tílé gògò lába pẹ̀kẹ́lẹ́ mẹ́sì ti ṣetán láti fèròǹgbà ẹ̀hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo ìyálajẹ́ babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja tú yáyà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pẹ̀kẹ́lẹ́ mẹ́sì ní bí ó ṣe máa fèròǹgbà rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ 12 May 12 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.

0: ipa rẹ lójú òpópónà ṣàgbùgbù ipa rẹ lẹnu iṣẹ kódà ṣàgbùgbù ipa rẹ láàrin àwọn tiẹ bó ṣe ilé ijó ṣàgbùgbù ipa rẹ lábẹ bó tilẹ̀ wù kórí ibi tó bá lè là ń bá kíkanjú o ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó nítumọ̀ ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó nítumọ̀ Levit 100 MTN
1: country people.

0: òkè tí ń tí ló wà láwùjọ ìròyìn rí ìdárayá nílẹ̀ yìí adéròkè adéṣọlá olórí sports máa ń gbé wá débẹ̀ anytime anyday jáwọ́sí on sports fm 105.5 ìbàdàn àwòdì tó rí bàrà lọ́rì yẹn ni lékílèké tó rí kẹfún tún lọ mọ́ ni gínigí sí ni o olórí sports ti padà yín lápọ̀ tó ẹ̀rù ìwò tán.
1: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sports Ìbàdàn ká máa vinga mutu ti dé láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jú ẹ̀ ní kankújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúregi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ayé. Òkè ẹsìn galu ẹ má fọ ẹ jẹ́ amúra wa.
0: Dédédédé mo tún gbé jẹun. Ìbàdàn ká máa bínga tó ti ṣetán láti máa já wa sí àwọn àròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú lóòrọ̀ kùtù 10:20 a.m. ní gbogbo ọjọ́ Monday, Tuesday, Wednesday àtọ́jú ẹ ti Friday ní Splash FM 105.5. Ẹ wò ó kò ṣe mọ̀ lọ́ ní já.

ẹ kú ojú mọ mọ ipò gbọbi tẹtí ń gbọ ìkànnì splash 105.5 fm ilé fún balágbègbè fẹlẹlẹ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ò pé méjì lórí ètò já wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ kùkùrú orílẹ̀-èdè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé.

0: lókè Tunde Olawo olóòtú ètò já wọn sí o Aderonke Adesola lorúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kama Vinga ti ń gangan ẹ̀yin tèmi lónìí lọ́jọ́ ajé àlàjé lọ́wọ́ àníní lọ́rùn àrísìkì owó àrísìkì ọ̀la àrísìkì tí ń dẹ́rù bòṣì ọlọ́run ọba mi òkè ó dàrú gbogbo etí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ó ti wá ṣọ́ọ̀jù ẹ̀ní kankujẹ ẹ̀ní gungi àárẹ̀ ẹ̀ní máa yan fónà desmond to the g àgbàwo lọ lọ́wọ́ ọbọ́tìní àgbàwo tán àgbàwo tó fàṣẹ mú mi alizi baby lókè òun náà ló jẹ́ kẹ́ mọ́ láǹfààní láti wò wá nìkànnì bandore facebook splash fm 1055 ìbàdàn tẹ́ ẹ bá ti tẹ̀ sí ẹ jù bẹ́ẹ̀ ẹ o ẹlẹgẹtẹ lẹ́yìn mọ̀ bí nǹkan ṣe lọ nílé agbára tẹ́ ẹ wá rí ẹ̀yin olólùfẹ́ barcelona ẹ lè bò mí bó ṣe wù yín lápá bẹ̀rẹ̀ ẹ̀yin ní báńtà yẹn dàmí ìmúwọlé àbí ẹ sá ẹ calm down ẹ wẹ́ ni báńtà ń bọ̀ ọlọ́run gbọ́ ọlọ́run ẹ sá calm down ẹmọ lẹ́mìí akùnrin ẹ trust me trust the process lèmi náà ń ṣe ẹ bí àtẹ̀ta ẹ calm down báńtà yẹn ń bọ̀ ṣùgbọ́n ẹ lè wà nígbà ní bandera facebook splash fm 105.5 ìbàdàn ṣé ẹ wá rí ẹ ṣe ti ọkọ̀ wọ bí owó lọ́nà tó rọrùn ajé ló bá mi láàárọ̀ yìí ẹ bọ́ sójú òpó káàṣì ẹ kàkà kì í sápá kó fi ẹ catch cruise lọ́sẹ̀ yìí kí ni mo ní kó o máa ṣe ara àbí mo ní kó o máa káàṣì ẹ nì torí wípé káàṣì ẹ gangan ló lè ṣe káàṣì ẹ gangan ló ní ìyẹn fún ẹ káàṣì ẹ kó o lè ṣe kí ni kó o lè mú sápá yẹn kó o lè mú gangan o tẹ wá ṣẹgun ẹ kàn pé ọmọ wọn ẹ mi nà ọ ọlọrun gbọ *347*1004*1# o ti náwó lópin ọ̀sẹ̀ yìí o ti náwó weekend dandan ni kápẹ́ ó ṣòroró kẹ ẹ o kápẹ́ kó ṣòroró kó ti ń bá kápẹ́ kó ṣòroró kó palantia ìyẹn láàárọ̀ títún ní *347*1004*1# bẹ́ẹ̀ sì rèé ẹ mọ̀ pọ́n ọdún ti ń bọ̀ ẹ mọ̀ pé ká tó jẹ́ bàkà tó jẹ́ rẹ́sì ó dọ̀ọ́dún ńlá odi ilé yá ká tó jẹ bà ká tó jẹ rẹ sí odi ilé kó o tó jẹ sẹran gan odi ilé yá iléyá sì ti dé ara bí ó káàṣì ẹ wá ní pákéjì fún agbó ọdún ẹnì kó o jẹ ní káàṣì ẹ bẹ̀rẹ̀ sí ní ta *347*1004*1 bó ṣe jẹ́wọ́ àbáyọ ọdún tó jẹ́wọ́ aṣọ ọdún tó tún wá blé fáwọn onítìẹ lásìkò ọdún iléyá òun náà ó tún ti wà ń tà báyìí lójú òpó káàṣì ẹ *347*1004*1# *347*1004*1# ẹ má wọrí ilé tí ìgbé bá ń tà báyìí ìgbà tí màá bá gbé báyìí ẹ nífẹ̀ẹ́ rẹ ni ó yà yìí àmọ́ kó tó di pé mo kúrò lórí káàṣì ẹ lórí ètò ìjà wọn sí láàárọ̀ tòní ẹ̀yìn tèmi ẹ o ṣé ẹ rí segment kan wà lórí ìjà wọn sí níbi tí ₦50,000 card voucher tí màá fi síta ọ̀rọ̀ lórí oúnjẹ ni ẹ̀rọ pé tó ń jẹ́ bá ti kú ònú ṣẹ̀ṣẹ̀ ti bù ṣe abala food bank ó wà lórí ètò ìjà wọn sí láàárọ̀ tó àmọ́ sí ẹ̀rí ìbéèrè tí ń bí inú ìròyìn tí mo kà láàárọ̀ yìí òun náà níbèrè yìí ó ti wá ara àwọn ìròyìn tí ń bá kà ní so ẹ pè wọlé ẹ rọrọ ajẹ 5k voucher tẹ́lẹ̀ oúnjẹ lórí yàpò fún báyìí oúnjẹ bá ti kú òun ṣe iṣẹ́ ti bu ṣe nu o ebi ò ní pa wá o ókè ẹ jẹ́ wá kúrò lápá ìbẹ̀rẹ̀ kí n lọ sínú ìròyìn àkọ́kọ́ eléyìí tí mo mú wáde láàárọ̀ tòní ìròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá chess ẹ o mo fi ìbàdàn pé tẹ́lẹ̀ ni ẹ̀mí ìbínú torí wípé abdulrahman abdulrahim akintoye òun náà ló ti jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó jẹ́ wípé nínú ìgbéléwọ̀n àjọ tó ń rí sèrè ìdárayá chess ìyẹn lórílẹ̀-èdè yìí àti lágbàáyé ìyẹn nigerian chess olympiad qualifier òun náà ìgbéléwọ̀n rẹ̀ òun ló ga jùlọ ìyẹn fún orílẹ̀-èdè nàìjíríà tó dẹ̀ jẹ́ wípé 24 rating point òun lárákùnrin yìí òun ló ní 389 points òun náà ló ní o tó fi ní àkọsílẹ̀ náà bẹ́ẹ̀ sì rèé àkọsílẹ̀ yìí ó mú jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àkọ́kọ́ eléyìí tí ìgbéléwọ̀n rèé ó kọ́kọ́ ta lẹ́nu tí ó ta sánsan dáadáa o ìyẹn nínú ìgbéléwọ̀n àjọ tó ń rí sèrè ìdárayá chess jákèjádò àgbáyé fún orílẹ̀-èdè nàìjíríà nọmba 24 yìí eléyìí ti fi ń fún àkọsílẹ̀ ẹni tó ti ní tẹ́lẹ̀ ìyẹn all time nigerian record ẹni tó ní 2368 tẹ́lẹ̀ eléyìí ti daniel anwuli tóun ní àmọ́ abdulrahman abdulrahim akintoye ó ti fún àkọsílẹ̀ yẹn ó ti fọ́ lẹ́nu ó wà ní road to 2400 òun náà o fe se lakoko yi o amo lede Nigeria ki won fi oju sona o da eje ku lapa be yen ki n lo sere daraya ori odun tori pe ti Nigeria won fi orilede Nigeria le o sorilede Ghana iyen leni ilu Accra oun na ni won ma lo iyen fun senior athletics championship ele ti Accra lolede Ghana to ma gba leju e o awon lere daraya mokanle ni ogoji 41 contingent athlete yo lo ma soju lede Nigeria gege bi ajo tori sere daraya ori odo lolede yi gege ma se je ko di mimo idije yi o ma waye lati ojo 12 titi da ojo 17 osu karun odun 2026 oun na oun lo fi ma waye awon lere daraya lokunrin meta di ni ogun obirin 24 ni osoju olede Nigeria iko ohun eleyi ti tonu bo koko wa eni tin se are ajo ton sele daraya ori odun olede Nigeria to le waju mo pe lawon technical official bi mewa eleyi ti o tele olede Nigeria o so olede Ghana fun idije na lara awon olede daraya ori odun ta mo lo lati ri to bi amusan favor ashe chidi okezie patience okon george echiagi amechi Kofi mo oye sade ola toye gbogbo won pata won lo mo soju orilede Nigeria iyen inu idije ere idaraya ori odun okay e jen ko lapa be yen ki n lo bayi to bi lo ba musan iyen to bi express ohun na ni o bere ise riju e idije diamond league fodun 2026 iyen ni shanghai lolede china ohun na ohun ni o fi ma bere leyin bi ojo meta ele ti won ba pari idije won ele ti won fe lo fun iyen ni orilede Ghana le to tun mo si pe bi ogunjo abojo kokan le logun osu karun odun ta wa yi ohun na ni diamond league lereje to bi amuso ni o bere gaga ninu ere daraya 100 meter hurdles eleyi ti mon sa iyen fun orilede Nigeria e mo wo pe world record holder ni tobi o te je wo pe ki se champion mo amo world record holder ni to ni akosile iseju aya eleyi to kere julo to fi 100 meter hurdles oni tobi amusan o da ye pe ni odun to koja ni world athletics championship e mo pe po keji na lo se leyin Daniel Williams ninu omo lede Jamaica ele to hun je world champion lakoko yi be si re to bi amusan 12.12 seconds akosile ele to file yin iyen si du diamond league o mo bere iyen ni kopẹ yi shanghai lolede china o na to bi amuso ti bere ise riju super league ere daraya cricket lolede nigeria awon ajo lori sele daraya cricket lolede nigeria awon na ni won ti sawon ere daraya cricket lotun losin niwaju leyin gege bi are won uyi apata gege bi se je ko di mimo wipe lati ojo 16 titi da 30 osu karun odun 2026 ohun na ni super league yen fi ma waye iko kokan ile ti won mu to da je wipe lere daraya 14 ohun na ni won mu o 12 elite player gba bolu meji to je bi national 8 grade ohun na ni won ma mu iyen sikeji bi yen bo se ma lo niyan e je wa lo sinu league agboje orilede Nigeria iyen Nigeria National League tori wipe lópin ọ̀sẹ̀ yìí wọn gbà fúnra wọn o n kálukú bára wọn fà á tó dẹ̀ jẹ́ pé líìkì àgbọ̀jọ orílẹ̀-èdè nàìjíríà tí sá ò bá parí ní mọ wínà o ní kálukú wọn bára wọn fà á tó yí bí ẹran lọ́mọ̀ láti humaya township stadium dé pápá àṣẹlẹ̀ ilé kan sàlámì tó fi mọ́ títí tó fi dé ìlú kano ó kálukú ná kábánà ara wọn nígboro ayé o ó da ẹ̀ka nẹ́mígan làwọn ò sí nlé tó fi mọ́ kwara united bẹ́sẹ̀ àwọn ìfigagbága ṣe wà lọ́nà líìgì àgbọ̀dẹ orílẹ̀-èdè nàìjíríà lópin ọ̀sẹ̀ yìí ipman àtọ̀mọ̀lára ó ti wà ń kalẹ̀ láàárọ̀ tó ní ìyẹn láti já wa sí ipman àti káwọn ara lé láàárọ̀ yìí.
1: Akojumọ arale akojumọ atọkun ako ibere ọsẹ tuntun ọsẹ aláyọ ni o jẹ
0: o ya gbé wa débẹ
1: àwọn ìsìfigagbága tó láǹfà láti wáyé lópin ọsẹ tó kọjá ní orílẹ̀-èdè nàìjíríà rivers united fi àjẹ wiki tourism lẹkọọ mi láàmì ayò mẹta sí méjì bákan náà rivers fi àjẹ bẹrẹ sa united pẹ láàmì ayò méjì sẹyọ kan queen califa fi àjẹ abẹ awo rose mọta lé wọn pẹ láàmì ayò méjì sódò ni kwara united fi àjẹ yinba fc àmì ayò méjì sódò ni enugu rangers fi àjẹ bẹdẹ insurance pẹ láàmì ayò méjì sẹyọ kan bákan náà ikọ̀ṣu títà fi àjẹ barao fc pẹ láàmì ayò kan sódò ikọ̀ economic warriors àti naija tornadoes àmì ayò òdòdó ló jọ gbà kojú ara wọn sa united fi àjẹ rivers united plateau united pẹ láàmì ayò méjì sẹyọ kan Kasina United o fi aje ko Odu City ami ayo merin si eyo kan Kano Pillars o fi aje wori wo pe lama ko sodo o se lati lati wa ni
0: okay bo se lo niyan nu league agbojo orilede Nigeria iyen lo pe ose yi alafida eje abere si ni se atupale awon bo se wa lori tabili si ati bi league bi o ti se sure fun kaluku si sugbon e ko gba agbabolu meji ni won ti lo relegation to ti sure fun bayi inu league agbojo orilede Nigeria Bayelsa United ati Wiki Tourist awon mejeji won ti relegate o kuro ninu league agbojo orilede Nigeria alafida ko oju me kawon ara le
2: akojumo atokun akojumo gbarale
0: o da ninu league agbojo orilede Nigeria ka wa sibi to ti kan wa gbongbongbon yen ni ipinle Oyo nilu Ibadan iko egbe agbabolu Shooting Stars ati wo bi nkan se lo lopin ose yi pelu bi akaba tabili bo si bo de seto ninu league agbojo orilede Nigeria in to wa nle bayi iko egbe agbabolu 3SC Oluyole Warriors o sese ki won mu tiketi lati lo kopa ninu idije elekunjekun tile adulawo iyen continental ticket sugbon o di final match day ka to mo bi shooting bi won ba mu tiketi abi won ni mu ipo keta na wa lori akaba tabili bayi iko ba bodu rivers united wa po keji enu rangers ipo akoko na koda bi o ba di ojo ose tin bo abi ojo kerin le ni ogun a ni men ti o gbe league olede Nigeria ibi ti ifigagbaga yen to talenu to ta sansan de
2: ben ta ba ti wo ibi ti kan de Dubai gan ninu league olede Nigeria gan a wi pe ami to wa laarin iko to wa locate nte gan ati ko shooting star gan ojo ami marun lo
0: ben
2: yen lowo ta wa ele to tun so wi pe ko si se nkan ti o le sele nibi ti league olede Nigeria do de sugbon nkan temi kan ye pe serit iko gbagba lo shooting star pelu bon se tu se lana ti won tu lanfani lati fi aje alatako won ta ba wo dadan si bayi iko enugun rangers ile to wa loke to nleke tabili bayi nisin ohun na o ma fe dowo bo league pe ko si pe boye nikan o gba lowo ohun mo ati pe o ti debi to lapere sugbon nkan temi kan ri pe iko shooting star kan mo fi oju wi pe boya a fe gba league kan kokko mo fi wo na akoko to je ki so be ni wi pe seri ti a ba tin le pe a fe le en to wa loke a fe le en to wa loke teyan ba tete mo
0: ti wa tori ko ti se gba league gan mo bayi tori ami marun lo wa laarin awon tojo gba league tan ba ja wo olubori ni figagaga awon kan tori figagaga kan pere ohun na ni oku
2: ben
0: okay ta si ni
2: okay ta ni se bi lana iko kan ja wo olubori lati oke la ni oketa so determination loro ibi ti league olede wa Nigeria de dubai so ti iko shooting star ba ni determination wi pe awon fe lo sinu dije continental game emi ni pe ko se ko to buru pe ka mo le lo pelu nkan to wa nle temi wo yi lojo pe temi wo la fa ko si kan to wa nbe tori determination ni se ri awon iko egbe agbabolu iwa awon iko egbe agbabolu ele tan tan wa ni sale tabili na e mo ja wa pe awon na oduro
0: won osun meji nu won ti lo ikan loku to fe lo
2: be awon na oduro
0: so ni fe lo bayi
2: so se ri ti iko shooting star ta ba tu wa lo sinu dj continental game iwuri la lo tu je iwuri la lo tu je fun iko oluyole wole so lapo fun die ele lapo do temi emi ni pe iko shooting star won ti gbiyanju ebi to lapo so igbiyanju yen o ku igbese kan lati igbese to ba ti gbegbese yen bayi ti ko oluyole wore na ka won na kan lo sinu dije continental game tori pe eja ka ki won ka yin won inu bi eyin ogun to n gba league olede wa Nigeria eyen wa ni pele keta ta si mo bi league olede wa Nigeria bo se na fa lati so emi ro iko shooting star ki won kan tubo jawe so bi kan mo go ya won ti wa nibi to lapo tori league Nigeria re o pada mo di bi o
0: omi tuntun to ti erunu ko shooting awon alakoso won lakoko
2: won
0: se daada ka
2: bi otu
0: naija to adozi na ni locator ni figagbaga ile to gbeyin sugbon iko egbe agba ninu league lori akaba league iyan meta ni o lo continent eni kerin ti o tele won en to ba gba idije federation's cup ni o tele won
2: be
0: bi kini ohun bo se tunu
2: ta ba se wo lori akaba tabili bayi iko shooting star 60 points ni ikorodu city lo wa ni po kerin o ni 58 points. Nasarawa o wa ni po karun o ni 56 points ele to si pe ami to wa laarin iko shooting ikorodu nasarawa koju ami merin lo wa laarin awon ati nasarawa meji lo wa laarin awon ati ikorodu city
0: ibi ti twist yen wa ware o rivers rangers to wa locate nte tabili won lo ka korodu city mo lu eko ni final day
2: Ikorodu na gbọdọ ni di game
0: yen. Ikorodu na si ni di game tori korodu lawon fe lo continent.
2: Awon na fe lo continent.
0: Ben, ikorodu gbọlo ja ti korodu ba jawe olubori. ti shooting ba jawe olubori shooting ni o lo ikorodu oni lo shooting gbo lo jawe olubori oke ta ni shooting lo le to sumo si pe ko si nkan to kan apele ni body ki shooting sha le 3 points
2: be ni to wa be ni to ka sa ni 3 points
0: be ni enugu rangers awon na fe gba league
2: awon na fe gba league
0: rivers united won fe gba league ile ni rivers o wa ni final day okay mo fe try lati confirm boya le number wa aboke ta ni o okay ni final day okay ni final day okay ta ni ko gba ball rivers wa okay ile ni rivers wa final day rivers ati katina ile na wa final day enugu rangers to wa located in tabili to ba wo tabili ohun loketa ikorodu ti o gba continent shooting na ti o gba continent ikan wa nle ikan wa loketa ni wo ni final day
2: wo ni final day league o le wa nigeria le to so si pe on ka lo kuno ni fe gba fun ra won o le ni sugbon ele to kan awa gbangban oni ti ipinle oyo ele ti won lanfa lati ma soju wa ni pe kan mo ni lemi pe boya league en ta fe ni pe kan lo si continental game lati lo sinu dj ko mesi dj ile adulawo e mo pe idije na o da boya bi odun meji abi odun meta seyin o na ni iko gba gbo lo shooting star la lanfa lati lo ken sinu dj continental so lapo odo temi eyin to nko kan bayi o na lati lo sinu dj elekun jekun league o lede wa nigeria ka kokko mo ti e ti kokko mo ka kokko gboju ko mbi yun na pe boya league abi ko se league sugbon dj yen gangan ticket yen gangan o gangan la fe je lanfa lati gba
0: ticket yen gangan lo se koko lo se pataki fa wa lati gba iyen ninu ko eje agba ball shooting star o da eja bole ninu league awon orede nigeria ko mo si so fun yin wi pe iko bayesa united ati wikitori awon ti lo relegate o ya eyin ti we lo sojo po kan bandere facebook splash fm 105.5 ibadan e wo wa ketekete iyen lapado be si re e abala awon football tin ba ti wo be bayi awon ti mo ti soro nipa e lori eto ja won si da o na lati bere let's je 5k voucher iyen lati eje lodo won ta ba ti tasiko ba to ati seju opoladu number te pe te fi je okay ikọ fa kọde to lede nigeria won mo me nti won koju o ninu dj fe ya agbaye awon odo bi ojo ori won wa labi odun labe ogun odun ele to ma waye iyen lo lede poland lodun ta wa yi ojo kedogun osu karun ohun na ohun ni yi ko to ohun ohun na lo ma waye iyen ni orile de poland to da je wipe gba na ni falconet o lede nigeria won ma won ti won ko ju iye isori ile ti won ba de ma bo si e je wa won gba ball o lede nigeria mo se dada si lopin ose yi iyen ni le oke tori wipe victor osime ijaya olusosu o gbe league orile ede tokyo pelu ko egbe agbobolu galatasaray iyen ni rams park ohun na lo ti gbe nigba tan fi ya je ko egbe agbobolu antayaspor pelu ami ayo 4-2 ohun na ni won fi na won ninu ifigagbaga yen go elekeji ohun go meji ohun victor osime ohun lo mu se ninu saa 4 lakoko yi victor osime ti gba league ni ninu saa 4 meta ninu saa 4 iyen lakoko yi eleyi to wa ja wipe ni saa ta wa yi ifigagbaga 2-20 22 games ohun na lo gba o fun iko egbe agba ball galatasaray ninu league 22 league games lo gba se wa ri ninu league gangan goal 15 goals atiranwo 5 assists ki mo pe goal 15 atiranwo 5 assists ohun na victor osimhen ni saa ta wa ninu league orilede turkey si ti champion o de se dada fun iko Victor Osimhen o gba league orilede Turkey lopin ose yi bakan na orilede Spain Sadiq o pa fun Sadiq Umar o mi awon lasiko ti ko gba ball Valencia o fi yaja Athletic Bilbao ami ayo kan sojo ohun na ohun ni won fi na won goal 4 lo ti wa ni bayi ninu fi gagbaga 17 ninu league to ti bu iko egbe agbobolu Valencia Akko Adams lorilede Spain ohun na fa ko si o ohun lo mu winner wa fun iko gba ball Sevilla nigba ti won fi yaja Espanyol pelu ami ayo meji seyo kan iyen ni ojo Saturday to de je wipe atori aga ohun na lo ti wole láti ṣe dáadáa ìyẹn fún ikọ̀ náà bẹ́ẹ̀ ní sáà tá a wà inú ìfigagbága mọ́kàndínní ọgbọ̀n góò mẹ́sàn-án àti ìrànwọ́ mẹ́ta òun ni akọ adams òun ní ẹ wá rí fún chidere ijuke ń tiẹ̀ òun náà wà lórí pápá fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù sevilla àádọ́rùn-ún ìṣẹ́jú yẹn 90 minutes òun ló gbá adémọlá lukman ó wà lórí pápá fún atletico de madrid lásìkò tí wọ́n jìyà mọ́lé ìyẹn lọ́wọ́ celta vigo àmì ayò kan sóde 100 ìṣẹ́jú ní lúkúlẹ́kẹ́ òun ló gbá ìyẹn fún wọn bẹ́ẹ̀ nílẹ̀ ẹ̀ta ló david okereke ó mi àwọn fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kremlin ẹ̀bọ́n ṣe fìyà jẹ pizza pẹ̀lú àmì ayò mẹ́ta sódò òun náà ni wọ́n fi na pizza tọ́dọ̀ jẹ́ pé òkèrè ń ké ìṣẹ́jú méjì lé ní 72nd minute òun náà ló wọlé kómúgò ẹlẹ́ẹ̀kẹta rẹ̀ nísà àtàwà ìwá ìyẹn ok kómúgò ẹlẹ́ẹ̀kẹta nù fìgàgbọ̀gà ìwá kó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì rẹ̀ nísà àtàwà bẹ́ẹ̀ agbọ́wọ̀ àárín kan Sami Chukwueze àwọn méjèèjì wọ́n wà lórí pápákọ̀ fulham lásìkò tí wọ́n jírí ààyè níwájú bournemouth pẹ̀lú àmì ayò kan sí odò gbogbo fìgàgbọ́gà yẹn náà òun ni calvin bassey òun ló gbá ń tiẹ̀ ṣùgbọ́n chukwueze ń tiẹ̀ wọ́n gbé wọlé wọ́n yọ jáde o ní ìṣẹ́jú méjì lé ní 50 alex wobi kò gbá fìgàgbọ́gà náà ṣèlérí wípé ó ní ìfarapa bẹ́ẹ̀ kelechi yenacho ó wà lórí pápá o àtòun àti emmanuel fernandez fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù celtic àti rangers lásìkò tí celtic fìyàjẹ wọn pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí ìṣẹ́jú mọ́kànléní ọgọ́rin òun náà ìkelechi yẹn àjọ wọlé fún celtic ṣùgbọ́n emmanuel fernandez tẹ gbogbo àádọ́rùn-ún ìṣẹ́jú òun náà ló gbá ìyẹn fún rangers lórílẹ̀‐èdè france agbọ́wọ̀n orílẹ̀‐èdè nàìjíríà tó chukwu nnamdi ó wà lórí pápá ikọ̀ agbábọ́ọ̀lù marseille lásìkò tí wọ́n fìyà jẹ havre pẹ̀lú àmì ayò kan sí odò bẹ́ẹ̀ lágbọ́n ti tàwọn obìnrin chiamaka nnadozie cynthia sefan àdọ́mọ nàìjà aṣọ́lé ikọ̀ super falcons ó wà lórí pápá fún ikọ̀ brighton and hove albion lásìkò tí wọ́n wá látẹ̀yìn ìfìyàjẹ ikọ̀ agbábọ́ọ̀lù liverpool lóbìnrin pẹ̀lú àmì ayò mẹ́ta sí méjì láti wọ àṣekágbá ìdíje FA Cup wọn àkọ́kọ́ tó dẹ̀ jẹ́ wípé chiamaka nnadozie àti brighton and hove albion wọn kojú man city láṣekágbá ìdíje FA Cup àwọn obìnrin nílẹ̀ gẹ̀ẹ́sì fún pápá ìṣeré wembley lọ́jọ́ 21 oṣù karùn-ún ọdún 2026 bẹ́ẹ̀ ọmọrìnsọlá babájídé àti ọládípọ̀ fún ikọ̀ as roma àwọn náà wọ́n wà lórí pápá lásìkò tí wọ́n kópa nínú líìgì orílẹ̀-èdè orílẹ̀-èdè italy tó dẹ̀ jẹ́ wípé wọ́n fìyà jẹ sassuolo women nínú ìfigagbága náà ẹ̀wẹ̀ rasheeda tajibade àtòun àti jennifer chegini wọn láǹfààní láti gbafẹ́ ẹ̀yẹ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù psg lóbìnrin lópin ọ̀sẹ̀ yìí lórí àṣekágbá ìdíje french cup tó wáyé lyon ó bòsí fún wọn ó tòsí fún wọn àwọn yẹn wọ́n fìyà jẹ wọ́n pẹ̀lú àmì ayò kan sóde ìyẹn ní òpin ọ̀sẹ̀ yìí lè tó túmọ̀ sí pé lyon gan òun lórílẹ̀‐èdè france wọ́n wà ní àṣekágbá ìdíje uefa champions league àwọn obìnrin wọ́n kojú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù barcelona lóbìnrin ó yẹ jáwá dágbo owó kó lè pọ̀jù ní ẹjẹ́ ń dojú ọjà kò ló tá a bá padà dé báńtò wọlé àwọ̀ àbọ́sá gbọ̀n ibi tí mo tilẹ̀ ti máa jẹ bùrẹ́ táwọn sì wà mọ́ tẹ̀síwájú ẹ̀kú kàlẹ́ mọ́ fojú òpó káàṣẹ lọ *347*1004*1#.
3: Flash FM 105.5. I'm in
4: love. Mo ti yóò fẹ́ ọ. Sonia tomato sachet. Òótọ́ ni o, mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tó yọ. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: ẹ ṣeun gan Mr. Henry àbí ẹ ṣeun gan Mr. Amu ìwà Up Gunners kò ní bàjẹ́.
1: Ó jà á wù ní báyìí ẹranko lẹ́nu ọ̀nà fún yẹn stop ọkọ̀ níjùbà lórí ètò ìjà wọn sí láàárọ̀ tó rà láǹfààní láti mú Formula One àti tẹ́nísì wa ètò ló ti wọnú ètò sẹ́ẹ̀rì tí ń bá dìde fún yàrá ẹ̀ Túnde Ọláwo ní òwọlé pẹ̀lú the spotlight sẹ́ẹ̀rì tó ní ṣe pẹ̀lú ìrìnkèrindò ìgbafẹ́ yẹn culture and tourism Atasha òun náà ni yóò ṣàgbéyẹ̀wò ẹ̀ ìyẹn lórí spotlight láàárọ̀ tó lóye pé ọmọwé Wàsíọ́lá Túnbọ̀sún òun náà jọmọ fi ọ̀rọ̀ jomi tó ti mo ti ń ga lọ torí mi ò fọ ẹ má kàná mi ní gbọpin títí ọ̀la tá a mọ̀ pé ó dàbọ̀.
2: nítorí ìdààmú àti wàhálà inú ọjà jẹ́ kí n sọ fún ọ nípa foodbank níbi tí a ti ń gbé àwọn oúnjẹ tẹnu ń jẹ ojúlówó oúnjẹ aṣaralóore tí kìí ṣe ẹ̀ṣà wá sẹ́nu ọ̀nà ilé rẹ láìsí ìdààmú láìsí ìdádúró kò sí súnkẹrẹ fàkẹrẹ kò sí títò lọ́wọ́ ọ̀wọ́ tàbí wàhálà kan ní foodbank àwọn ọlọ́jà awágbóúnjẹ fẹ́gbẹ́ gbà wọ́bọ̀ láti rí wípé oúnjẹ òòjọ́ tó ṣaralóoku ló ń jẹ nígbà gbogbo ǹjẹ́ o túmọ̀ wípé ẹ̀dínwó wà lórí gbogbo ohun tó bá rà lọ́dọ̀ wa ju tinú ọjà lọ látorí ìrẹsì ẹ̀fọ́ àwọn oúnjẹ aṣaralóore lórí gbogbo ohun tó nílò nínú ilé ìdáná rẹ ó lè fọkàn tán wà ní foodbank oúnjẹ òòjọ́ ní kíákíá pẹ̀lú owó tí kò gara ẹ lè download app wa foodbank app lórí ios tàbí android ẹ tún lè kàn sí wa lójú òpó foodbankforyou.com láti ra oúnjẹ yín bákan náà lẹ tún lè gba àwọn ẹ̀bùn ọ̀fẹ́ lójoojúmọ́ àtàwọn ìfàmì lórí app wa bẹ́ẹ̀ la ó tún gbé oúnjẹ wá fún yín lọ́fẹ̀ẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ ẹ bá roúnjẹ lọ́wọ́ wa yan ìrọ̀rùn yan ojúlówó yan ìdíyelé pẹ̀lú ilé iṣẹ́ foodbank ìrọ̀rùn níwájú ilé rẹ ìrọ̀rùn fún ìgbé ayé rẹ.
3: We've got the city on lockdown.
4: Got my own city that I hold down.
3: We are Splash 105.5.

0: Introducing the new Giano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
2: Ó lè mọ́ lójú lóòótọ́, ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o, má gbà fáwọn kòkòrò àìfojúrí dáàbò bo

ayọ̀ tó dàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn-ín músẹ́. Káàṣe fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlágelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Show the cash here! Show the cash here!

Oya ka tun ba kiri awa ku dede akoko yi. Iyan ni gbogbo bi te ti mo lafari ati mo je gbaladun eto yin eto wa ta lota. Ta lota o ta nje ope ni ogbodo first house. Adupe lowo Olorun to so wa lo lori eto. Iyan fun ti ose to koja. Ta de tun lafani ati pada. Iyan sori eto loso tini layo ati ni alaafia. Bakan na gbogbo eyan olulufe ikane yi. Eti te fi n gbo wa oju te fi n wo wa ikankanu mejeji oni yonu debi ti o di n pe a ma nawo le kaaki lagbara Olorun alaafia tia ati tiyin lagbara Olorun ko ni fi ale lo ko gbogbo awon ta jo ma lanfani lati to gbogbo epo ta fi dun si gbogbo afi kan si loso yi Desmond Adegboyega Desmond to the G ti Michael Carrick ba ti gba se bayi assistant coach Ikwegi agbábọ́ọ̀lù ti Manchester United. Kóòtì àwọn winger. Kóòtì àwọn winger. Bí yàn se lè géèyàn méjì, géèyàn mẹ́ta. Dẹ̀sí ni yóò jẹ́ kóòtì wọn. Ògbà tí bàbá náà ń gbá bọ́ọ̀lù. Tí bàbá náà ń gbá bọ́ọ̀lù, winger ni bàbá. Ìyẹn Lẹ́kọ̀ọ́. Létí ọ̀sà. Létí òkun. Bàbá gbá gbá gbá gbá gbá lọ́n. Bàbá tún lọ gbá léèrú wà náà. Ìgbà yẹn bàbá ń kọrin síwọ́síwọ́. Gbogbo ẹ̀ ni bàbá dánwò ńgbà yẹn pé ìkankanú kìdí yóò sẹ́ ti tán yányán ẹ̀rínṣẹ́ Ọlọ́run àyíndé adé ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú ọ̀gá wa túnde ọláwọlé olóòtú ètò Alex Ferguson ti jáde olóko dáadáa ló kọ mi dẹ̀sí o yóò ya dẹ̀sí lẹ́nu lọ́sàn-án èkó wò ó lé gbábẹ́ ohun jáde ọ̀fẹ́ ni wàá dọ̀fẹ́ láti bí lọ ni kí wàá mu jẹ́jẹ́ bú fún n ó dọ̀fẹ́ láti bí gbogbo sáìn yẹn ni mò ń rí láti ojú gíláàsì ń bì n ó sá lọ ni àtúntí dédé nìyẹn fún ìgbádùn ẹyin tí a ṣe ìgbà pípa tó máa yí koto ti káàṣẹ lọ́sàn-án yìí *347*1004*2# àbí *#1# kóòdù ti slash fm nù *347*1004*1# tàbí www.kaase.ng gẹ́gẹ́ bá a ṣe mọ́ sọnù pé a ti ń súnmọ́ léyà iléyà ń súnmọ́ wa a ń súnmọ́ iléyà cashport náà ń súnmọ́ wa lágbára Ọlọ́run wọn ní sí ọdún léyà yìí wọn ní sí lẹ́yìn wa yóò bá gbo aláyé yóò bá gbo aláyè ọ̀pọ̀lọpọ̀ léyà láṣẹ lókè pẹ̀ iléyà cashport ní kalẹ̀ kò gbẹgbẹgbẹ yín gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ń já láti bẹ̀rẹ̀ oṣù yẹn inú léyà cashport ní lọ níjọ́ yẹn yẹ̀kan máa jẹ́ rin àgbò àti 500,000 kì í ṣe pé yóò jẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ yóò jẹ́ méjèèjì pọ̀ ọ̀pọ̀lọpọ̀ iná ni ó tún láǹfààní àti jẹ́wó ìyẹn ní léyà cashport yẹn owó ti ń lọ bí 50 million láǹfààní àti pín tí ò dẹ́ ṣe pé àwọn tó bá plè níjọ́ yẹn nìkan ni yóò jẹ́wó gbogbo tíkẹ́ẹ̀tì tẹ́ ti ń plè láti ìbẹ̀rẹ̀ oṣù yìí inú kótó ọ̀hún ní lọ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ẹjẹ́ àtẹ̀sọwọ́ iwájú ká láǹfààní àti bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Falconet tí wọ́n ti láǹfààní láti tẹ̀sọwọ́ iwájú kojú orílẹ̀-èdè ti Màláwì tá a bá ń sọ nípa FIFA Women's Under-20 World Cup Qualifier ìgbésẹ̀ àkọ́kọ́ àmì ayò méjì sódò ni ní ìkẹ́nẹ́ bí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì lórílẹ̀-èdè wọn àmì ayò méjì sẹ́yọ kan òun ló fi jẹ́ pé àmì ayò 3-2 òun náà ni Falconet ló fi tẹ̀sọwọ́ iwájú ní ọjọ́ Jímọ̀ tí ń bọ̀ yìí lọ́jọ́ Friday òun náà ni ìrètí wà yí pé wọ́n yí kòtò tá a bá ń sọ nípa FIFA Under-20 Women's World Cup gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ́nu lọ́lọ́kan òjọ̀ kan ìjọ náà ni ikọ̀ẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti Falconet ó mọ àwọn orílẹ̀-èdè tí wọ́n jọ láǹfààní àti wà ní ìsọ̀rí kan náà Poland 2026 wọ́n pè é ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ni ó mọ láǹfààní àti gbìnàyà September 5 tí ó sì mọ tẹnubodò ní ọjọ́ 27 September 27 ìyẹn nínú oṣù tá a wà yìí nínú oṣù kẹsàn-án bákan náà bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ẹja láǹfààní àti súnsọ́wọ́ iwájú nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray ìyẹn lórílẹ̀-èdè ti Turkey ẹni tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún ó tú àṣírí kan o ó ní ìjẹ́jẹ́ mọ̀ yìí pé àìlégbẹ́gẹ̀sí òun ni kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal ni wọ́n fi padà sọ pé Victor Gyokeres làwọn fẹ́ gbé pé níbẹ̀rẹ̀ pẹpẹ gan kì í ṣe Victor Gyokeres ni kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal fẹ́ gbé Victor Osimhen
Victor Osimhen gangan onikeji agbábọọlu ti Arsenal fe gbe sugbọn gbogbo to ni se pelu Victor Osimhen Arsenal o le gbe gẹsi tori e lo je ki Arsenal japa kini awon kan ti en to je amugbalegbe are fun iko ti Galatasaray baba so nipa Abdullah Kavoku loko e leyin igba ti won gba idije league orilede ti Turkey tan fun igba elekerin di logbon 26 time bayi iko ti Galatasaray igba league Turkey omo mi Osimhen back to back lo gba leyin igba ti gba league ni eni so be pe ikeji agbabolu ti Arsenal Victor Osimhen o na won fe gbe sugbon ki la won kan to fa akude fun ikeji agbabolu ti Arsenal ti won le pada fi re Victor Osimhen gbe eja loju oja lakoko ka tete lo papapa ka le tete de agbabolu fun iko ti Chelsea Joao Pedro ngba won foro wa lenu wo pe lati jo to tin gba bolu agbabolu lowo eyin wo lo koju to le toka si pe top first opponent lati gba to tin gba bolu agbabolu wo lo mu inu ko wo lo wa bakan na ifigabaga Arsenal ti ko ti West Ham lana asole fun iko bi agbabolu ti Manchester United nigba kan na baba so nipa Schmeichel o so nkan kan nipa goal ti won yo fun iko ti West Ham lana yen pe o so to ni sin eyan kan jiya lati jo yi o si gba ka mu o fara mo ya tin je pe to Olorun o mu gba to da wa Olorun wa mu gba to da wa tan eyin eyan esi yi kadara eni eleni esi yi kadara re pada pe iya tin je ohun to mu mora lati jo yi eya tin je ohun o wa dori ti e ni isi to ye ko na je anfani e tawon kan si tin je anfani e lati jo yi lasiko to na to e ko je anfani iru tawon kan tin je anfani e yen o wa dori ti e wa bend e e bend e Olorun o bi yin o Peter Schmeichel lo so be eja loju oja baba de ka te waju sugbon ka to lo so ti play cash e *347*1004*#, tabi www.cash.ng eja lo pa akade baba de ka te waju ku kale

0: káàbọ̀ padà látọjú ọjà ìkànnì ti splash. Ìkànnì ti splash splash 105.5 eléyìí tó kalẹ̀ sínú ọgbà ilé funfun Báláú lágbègbè Fẹ́lọ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ta lọ ta ọ̀ta ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ voice out. Augustus Ìbálógun Ìkanláyà àwọn kọ́pà wa yóò bá ẹnu ẹ̀ ó sì lọ́ba kan yá ta lọ́ta ọ̀ta ń jẹ́ òpin Augustus oníbẹ̀lẹ́gbẹ̀ mi báyìí Liverpool fan ni Liverpool ti fi nǹkan sí. Tánàtà ọ̀tá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ voice out òun ló ti gbọ́ òun. Ẹ wò wá ní Facebook splash 105.5 Ìbàdàn tàbí ní TikTok àti tìjání olókun dáná sport actor. Ẹjẹ́ aláǹfààní àti sunsọwọ́ iwájú. So ti play káàṣì ẹ̀ *347*1004*#*347*1004*#. Tàbí www.kaase.ng olóòtú ìjẹ́ káàṣì ẹ̀ látijọ́ ètò ti play. So ti gbìyànjú tọ̀sán gbìyànjú tọ̀sán àbí gbìyànjú tọ̀sán Yosef Ìgbàgbọ́ gbé káàṣì ẹ̀ ogun káàṣì ẹ̀ náà nu pé tó bá ti relent ó gbọpẹ́ bí nǹkan ṣe rí nù. Tábìlì líìgì lọ́lọ́kùn òjọ̀ kan torí àkókò wa lọ́sàn-án yìí NPFL La Liga àti EPL kàákọ́ bẹ̀rẹ̀ láti NPFL náà sọ́sẹ̀sì ọmọ nìpẹ̀kun là wà ń bí bóò ni tábìlì ṣe lọ.
1: A kò dédé wòye atọ́kùn. Ìdíje League Orílẹ̀ wa Nàìjíríà bá ṣe láǹfààní àti wà lórí àkàbá tábìlì. Enugu Rangers ló wà nípa àkọ́kọ́ pẹ̀lú 65 points. Rivers United ipò kejì 64 points. Shooting Stars ló wà nípò kẹta pẹ̀lú 60 points. Ìkòrò Rísì ti ipò kẹrin 58 points. Wọ́n ṣe láǹfààní àti wà lọ́wọ́ ìsàlẹ̀. Ẹ̀ka ní Mewores ló wà nípò kejìdínlógún pẹ̀lú 44 points. Bayelsa United ló wà ní ìkọkọ̀dínlógún pẹ̀lú 40 points. Wiki Torres ló wà ìsàlẹ̀ pátápátá pẹ̀lú 40 points. Wọ́n ṣe láǹfààní àti mi àwọ̀n sí Godwin Obaje láti Enugu Rangers 14 goals ni Victor Maboma láti Korea Monsters 13 goals ni Uche Collins láti Kano Pillars 13 goals ni. Ìdíje English ìdíje Spanish La Liga mọ́ṣẹ́ láǹfààní àti wà lórí àkàbá tábìlì. Barcelona ló wà nípa àkọ́kọ́ pẹ̀lú 91 points. Ikọ̀ Real Madrid ipò kejì 77 points. Villarreal ipò kẹta 69 points. Atletico Madrid ipò kẹrin 63 points. Deportivo Alaves ló wà nípò kejì ní ogún pẹ̀lú 37 points. Levante ipò kọkàndínlógún pẹ̀lú 36 points. Real Madrid ló wà sálẹ̀ pátápátá pẹ̀lú 29 points. Mọ́ṣẹ́ láǹfààní àti mi àwọn sí Kylian Mbappe láti Korea Madrid 24 goals ni. Veras Moriki láti Nico Mayoka 22 goals. Dante Budimir láti Nico Osasuna 17 goals ni. Ago mẹ́jọ àṣálẹ́ òní Rayo Vallecano àwọn àti ikọ̀ Girona ni. English Premier League wọ́n ṣe láǹfààní àti lórí àkàbá tábìlì. Arsenal wà nípò àkọ́kọ́ pẹ̀lú 79 points. Man City ipò kejì 74 points. Manchester United ipò kẹta 65 points. Liverpool ipò kẹrin 59 points. Aston Villa ipò karùn 59 points. Chelsea ló wà nípò kẹsàn pẹ̀lú 49 points. Ipò kejì ní ogún ni West Ham wà pẹ̀lú 36 points. Burnley ló wà nípò kọ̀dínlógún pẹ̀lú 21 points. Wolves ló wà sálẹ̀ pátápátá pẹ̀lú 20 points pẹ̀lú 18 points. Wọ́n ṣe láǹfààní àti mi àwọn sí Erling Haaland láti nìkan Man City 26 goals ni. Igor Thiago láti nìkan Brentford 22 goals. Anthony Semenyo láti nìkan Man City 15 goals. Tottenham Hotspur àti ko Leeds tó bá ti ń di aago mẹ́jọ àṣálẹ́ òní bí nǹkan ṣe jẹ́.
0: Mélòó ló pe góò àgbà ní wakọ̀ epo?
1: -4.
0: Ṣé goalkeeper ni?
1: Ẹyin tó ṣẹlẹ̀ ni pé wọ́n gò mẹ́rin. Mẹ́rin yẹn ongo ni.
0: Ongo ni
1: ogo tó. Àwọn ni wọ́n lead ongo chart.
0: Ongo chart tó. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Ìyẹn láti sún sọ́wọ́ iwájú gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ pé amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray gẹ́gẹ́ bó ṣe ń ṣe àlàyé. Ó ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé Victor Osimhen ìdí tásìlà ṣe ya dànù. Ó ní pé nígbà tí ẹni tó jẹ́ sporting director ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal ìyẹn Andre Bartra tó wá sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn pé bíbí wá tí mo wá ìwọ̀n wá lọ́wọ́ ara mi o. Àwọn alákòóso kan ti Arsenal náà rán mi wá. A ti yan àwọn skáùtù láti wá wo Victor Osimhen náà fi gbágbá lọ́lọ́kùn òjọ̀ kan. A ti wò ó a ti rí pé ó jẹ mọ́ ta nílò. Aláwọ̀ náà mọ̀ àwọn skáùtù yín tó bá ti wá wò fi gbágbá wọ́n àmọ́ daṣọ bojú. Ṣé wọ́n mọ̀ pa àdá wọn mọ̀ ni? Àdá wọn mọ̀. Àwa mọ̀ pa wọn ni ṣùgbọ́n àwa ò fún wọn lára. Nígbà wọn bá dé tán bá sà ti sanwó tíkẹ́ẹ̀tì kí n ti wá pẹ̀lú pé ẹnìkan scout ẹnì kì í ṣe scout wọn ni. Ẹ̀yin náà a mọ̀ pé àwọn scout yín ni. Ìyẹn dúró bẹ́ẹ̀. Victor Osimhen torí ẹ̀ la ṣe wá. Kí ni tá a fẹ́ ṣe sí Victor Osimhen báyìí kí ló bá dé? Wọ́n ní làwọn sọ fún yín pé ṣé ẹ mọ̀ pé Victor Osimhen 75 million ó ní a san fún ikọ̀ ti Napoli? Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹ sì mọ̀ yín pé lásìgbà tó ti dé ń mọ̀ mi ń jẹun. Victor Osimhen Odese in level to wa nu ko ti Napoli mo tun ti yato si bayi eh fun die yi e ma gbo o se mo pe 15 million ni Victor Osimhen gba lododun 15 million euro ni gba lododun won ni yin o ti e kan wa eyin ati e lejo so personal terms iyen ko duro be won ni lara won ti nbe nle pelu Victor Osimhen pe se mo pe a ni gba san die die won ni be ni eh eh be ba fe gbe Victor Osimhen e ja wo eh gbogbo wo te san atowo oju owo atowo egbegbe eh eh esan owo tin lo bi 150 million euro lesson 150 million euro lesson fun Victor Osimhen won ni bi awon lakoso Arsenal ba ni 150 million se esi salary Victor Osimhen mo ni abi ti won ni kini ah won ni se gbon ta so ni tanso ni eyin ati Victor Osimhen lejo soro salary ani tanso ni pe Victor Osimhen 150 million lata ise won ni we ise pounds ni e ba se si pounds ye to ba je pounds lodo yen ma ko bo 150 million euro lata Victor Osimhen won ni Andre Bata ba ni se e le se bayi ni boya ka fi agba bolu ka fi kun owo fun yin ni tabi ninu owo te so ka fun yin die bayi ka ma fun yin yoku lodo waju won ni 80 yin di ngba ta wa fe sanwo fun iko ti Napoli se awa san 75 million die die awon yawo de bi pe gbogbo awon ile ifowo pamo to ni kimi lorilede ti Turkey la won ti lo yawo lati le sanwo Victor Osimhen fun iko ti Napoli eh se ro boya pe owo kan na ni en ba gba league orilede Turkey ngba to to be ta won mo sign player 75 million awon fe fi Victor Osimhen se idokowo ni o to ka won mo pe ta won ba gbe Victor Osimhen eh anfani alailegbe ni o mu ba won lati ta ni owo to kira dada fun die yi be ba ti le san owo ohun lekan na awon o gba san die die abi ke mo fi clause si pe ti Arsenal ba gba Champions League esin yi bayi ta Arsenal ba gba league esin yi bayi ko si tin je be lapa bi o 150 million or no dey won ni to fanu ti awon alakoso ko Arsenal ti se gba odo Victor Yokeres lo ai le gbege si owo ti won pe Victor Osimhen on lo fa to fi je pe Victor Yokeres ni Yokele pekun ohun na ni Arsenal pada gbe ki se pe Yokeres gangan lo wu won lati ipile owo ti o pare Victor Osimhen ni won sa fun bi nkan se ri lapa abe ye niyan e je lanfani ati sun sowo waju mo gbagbe pe mo n da o to pe a ni pe yi ko to ti cash ye *347*1004*#. Tabi www.cashier.ng awon eyan to ma je owo losan yi ani gbogbo ticket yin yen se eje inu ko to ti cashport din lo inu ko to ti cashport din lo o baba so nipa ti ko cash iliya cashport won as am ngbo pe cashport elomin to ti n play cash e lati joy ti o je o le je pe ni nla big team ti cashport yen ni o ze awo ba o ba sawo aponu o sawo gidi sapo o le ma play cash e lati joy ko mo je bi 50,000 100,000 ko je pe jo ti o ba gbowo ti e bayi o le je 500,000 1 million ni o gbe ton yanyan *347*1004*#. Tabi www.cashier.ng. Lati beyen papapa. Wani in to fati Arabi. Ninu gbe agbabolu ti Real Madrid. Gbomi dada ijoba atalu ala Madrid. Ti Arabi o se gbabolu kojo ko ti Barcelona ta ba so nipa Kylian Mbappe. Wani gba ti ngbaradi. Ko ti ju bi iseju bi marun lo ti won pare training. Saju e classico. Olóba agbóhàwù gbọ́ pé alaye ẹ kìlásìkò o ní bẹ̀rẹ̀ ẹ kìlásìkò o wọ́n gbé ọwọ́ lé ni o wọ́n ní òjú bí ìṣẹ́jú bí mélòó kan lọ lẹ́yìn ìgbà tó wù gbọ́ pé òun ò ní start ẹ kìlásìkò wọ́n ní ní fi ara bí Kylian Mbappe ní bá ń di tán mú ní ń di tán mú ní ń di tán mú kíní tó ṣe mí jọ yẹn ẹ wá bá ń wò ó kíní tó ṣe mí jọ yẹn ó tún ti ṣẹlẹ̀ kíní yẹn tó ti ṣẹlẹ̀ náà ni èwo ló tún ṣẹlẹ̀ lẹ́nu ìsìn Kylian Mbappe lẹ́nu ìsìn bá ní kini hamstring yen na ni bi tan yen na ni won sa tun sumo na tun dada so itori e na se ni ko ni gba e classico ngba to ti gbo pe won ni start game bo se lo de o fi opolo won sere nu pe injury ten lo ti fo won le o injury yen o ti lo bi kankan o gege bi ti agbonu nu ke bi agbabolu ti Madrid bayi koda won ni ta gbo ni pe iko ti Benfica lori ti oluko ni o se mo ri o Benfica won kan awon gan ti mo pe mo ri o ta awon je ni tori gbogbo igba ni won kan se o se mo ri o pe a n wu gbo lati orilede Spain pe eyin ni famu ninu kan ti Madrid baba si bi yin lere pe bo ni e so fun agbe Benfica for life Benfica for life Benfica for life ko si wahala Afrika so fun yin pe in ta wahala ko so ta so ni buba igbara abi ni ipade ka fi to yin leti ti bi kan ti Madrid ba ti se tan lati san release law si yin ko si wahala o ko si wahala toro jojumo la nbi yin da so pe Benfica for life Benfica for life ojojumo si ni iroyin jade ipe eyin o ati Florentino Perez o ti se pade koda tun wu gbo pe gbogbo nte fe latodo awon alagoso ko Madrid won la so pe te ba fe gba se wo fun yin lodun meji won ni o se mo wi o ni emi ibo mo ti so be so be won ni awon o so be o won ni e so pe te ba fe gba se ko Madrid pe won fun yin ni anfani ati ko awon igbimo oluko ni yin wa gbogbo oluko ni yin patapata goalkeeper trainer ni o ko set pieces trainer ni o striker trainer ni o video analyst ni o gbogbo e pe ko ti yin wa ni emi o ba won so be tun so be eyin ko le so bi abi o ni be ni eyin ko le so yun be ni se won wa tun gbo pe won le so pe leyin press conference ni mo lanfani ati ba oniroyin soro yato si press conference pe ki Madrid gba elomiin ti o mo sise ebe yen eyin tun ko le so yun na ohun Benfica for life ni se ko si wahala eyin ni abeyin ko o e so ba won alakoso ko Madrid pe ton ba ti n bo kan ko owo ti wa dani release clause ti n benu owo yin ninu adehun yin nu ko Benfica kan san ton ba ti san ko si wahala n ta si gbo ni pe oluko ni ke gbe agbabolu ti Fulham ta ba n so nipa oluko ni Marco Silva ohun na lawon alakoso ko ti iko ti Benfica ni won wo gege bi replacement fun oluko ni Jose Mourinho a loju oja elekeji bayi *347*1004*#. Tabi www.cashier.ng. Baba toju oja de ade pe ye ko to e ku kale.
2: Flash FM 105.5. FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nketi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 807-112-4000. 807-112-4000.

0: Flash FM 105.5.
1: Kò sí àjọ̀dú tàbí ọdún iléyá. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyá ṣe wọlé dé, káàṣe náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káàṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kún kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀lẹ̀ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Mo ti káàṣìẹ̀. Mo ti káàṣìẹ̀.
2: Àwòdì tó lè bára lọ́rẹ̀ yẹ́.
3: Ó lọ mú agbára kún agbára ni.
2: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
4: Kájọṣe, ìwẹ̀tàgbà kájọṣe
2: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o,
5: ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́jọ́ Ẹtì láago 5 PM
2: Friday. Àti gbangba làṣáàtà
5: láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé
6: 11 AM Saturday.
5: Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A.
2: Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mọ̀wọ́ ẹ mọ̀ pé kò lè dọ́ rárá.
5: Ó máa fọná sójú kẹ̀kẹ́.
2: Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà.
5: Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
7: With Messi, you go for goal here. Oh my goodness!
8: Running it for Sulco.
7: It's Mbappe! Oh my word! Alvaro Pereira hit by James! Oh, what a goal! One of the greats!
9: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 PM to 2:30 PM. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 PM to 2:30 PM. World Sports. Sports delivery, just the way you like it.

0: gbáńkọ́ gbìròyìn àwọn ìṣẹ̀lẹ̀ lóníranran tó ṣẹlẹ̀ tẹ́yìn ọmọ gbọ́ ní àgbọ́kọ́gbọ́n àgbọ́ fi ọpẹ́ fún elédùmarè lórí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní àwùjọ wa bí ò tiẹ̀ ṣẹlẹ̀ sí àwa ò túmọ̀ pé kò ṣẹlẹ̀ níbòmíì ṣùgbọ́n àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ rẹ̀ yóò mọ dájú lórí gbogbo apáta àti ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa.
1: Àmì o.
0: Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó àní ìka ìpèsèǹtà yín náà mọ̀tún rèé o Iliasu lórúkọ tẹ́ ẹ sọ ọmọ agbèdé fún tòní ọjọ́ ajé Monday gbàǹkọ́ gbèròyìn ni o.
1: Ó dé ẹjẹ́ máa kíra wa pé ẹ káàsán ní gbogbo ibi tí ẹ̀yìn ti ń láǹfààní láti máa gbọ́ wa ìkànnì ọmọlúàbí là wá ń pè bí splash 105.5 FM ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú tìbàdàn. Ẹ mọ̀ pé bó bá ti di ọjọ́ ajé Monday báyìí àwọ̀ ó já lára rẹ̀ ní pàtì ní tuntun àyanrán ni màá bá dé.
0: Bẹ́ẹ̀ni.
1: Àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láwọn abìkan tí iná pàjádélé òkèrè lọ́hùn-ún àkójọpọ̀ ẹ̀ lágbájọpọ̀ ní tẹ́kìntẹ́kìntẹ́kì àwa fún ní orúkọ kan èyí tá a pè ní gbáńkọ́gbì. Gbáńkọ́gbì aburú ọ̀mọ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ́ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan wà ṣe wá ní gbáńkọ́gbì kan eléyìí tó jẹ́ pé ayọ̀ ní máa bá dé ọba tó ni wá yóò fi ṣe wá lọ́ṣọ̀ọ́.
0: Àmì.
1: Àwọn òròyìn ọ̀hún àwọn àkòrí tó bá gbèrú ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o ọgọ́ bó bá dójú ọ̀gbagadì gan ẹ máa ní àǹfààní láti máa fetí yín kóyàwó òròyìn ńlọrọ̀bá lẹ́jọ́ nú ìyá àdínníyìnrán rèé o Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ nǹkan mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Ọkẹ́ yẹ jẹ́ bẹ̀rẹ̀ sí gbéra tán yányán ká dábòlẹ̀ látàpá bí lórí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó di àgbọ́sọgbà náà gbàǹkọ́gbè lásán tòní àjàyín sí gẹ́gẹ́ bá a ti ṣe rí àkọọ́lẹ̀ rẹ̀ lápá bí ìgbà tí àríròyìn yìí ó ń sọ ó yányáyányá wípé ọkọ̀ àjàgbé náà ló mọ̀ tí lọ àwọn èèyàn méjì mọ́lẹ̀ gbúlúgbúlú báyìí lójú ọ̀nà mọ́sọ̀ọ́sẹ̀ badagry ti ń bẹ ní ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí àjọ lásìmà bí àwọn náà ti ń fìdí ọ̀rọ̀ yìí bí wọ́n ti ṣe mú fi múlẹ̀ àkòrí ìbalẹ̀ bàgẹ̀ bẹ́ẹ̀ náà láàmà já yín sí bí ìṣẹ̀lẹ̀ náà bó ti ṣe wáyé tó fi ń di àgbọ́sọgbánú gbàǹkọ́ gbèròyìn.
1: Ó dá àgbọ́sọgbánú gbàǹkọ́ gbèròyìn kan mọ̀ léléyìí tó wáyé ìyẹn ní ìpínlẹ̀ kan eléyìí tá a mọ̀ sí ìpínlẹ̀ Ondo wọn ní ọ̀dọ́mọkùnrin kan eléyìí tó jẹ́ pé akẹ́kọ̀ọ́ tuntun àyànnà náà ló jẹ́ ìyẹn nílé ẹ̀kọ́ gíga fásitì tó wà ní ìlú Àkúrẹ́ ìyẹn Federal University of Technology Futa ni o wọn ní ìjẹ́jẹ́mọ̀ yìí pé ọ̀dọ́mọkùnrin yìí ṣàdédé òun náà ni wọ́n bá o lẹ́ni tó ti gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ bó gan ìṣẹ̀lẹ̀ ṣe wá wáyé tó fi ń di gbáńkọ́gbè ẹ̀yìn ọmọ gbọ́ lọ́sàn-án tòní bákòókò rẹ̀ bá ti tòní o.
0: Okay, ìròyìn eléyìí ìròyìn tí a tún láǹfààní láti rí ni bẹ́ẹ̀ náà ni kí ẹ̀yin náà ó sì máa fọkàn bá bọ̀ lọ́lọ́kọ̀ọ̀kan ìjèjì nígbà tí àwọn agbébọn tí wọ́n gbẹ̀mí èèyàn méjì bẹ́ẹ̀ ni wọ́n tún padà han àwọn èèyàn tó jẹ́ ogunlọ́gọ̀ míì wọ́n tún padà hàn wọ́n lè mọ̀ nínú ìkọlù tuntun èyí tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní agbègbè kan ní ìpínlẹ̀ ti plateau ní ìṣẹ̀lẹ̀ yìí tún ti wáyé kédùmàrè kó máa ṣọ́wà kókẹ́ máa ṣàánú wa lórí ìkọlù lọ́tún ìkọlù lọ́sì tí ń ṣẹlẹ̀ yìí láwọn agbègbè ní àyíká orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ tí mo bá wá wo ìṣẹ̀lẹ̀ míì lápá bí ní ilé ẹ̀kọ́ gíga ti uniben wọ́n ní akẹ́kọ̀ọ́ kan tí ó jẹ́ ọlọ́wọ́ ọ̀sán ni ẹ̀kọ́ ọlọ́sàn ní ń ṣe part-time student mani òun náà ni àmọ̀ ti kán bá jiná tùlù la báyìí láti pàṣẹ àwọn amòkùnṣìkà kan ní agbègbè kan tó súnmọ́ ọgbà ilé ẹ̀kọ́ wọn gangan ìní ìṣẹ̀lẹ̀ yìí ti padà wáyé kí làwọn nǹkan tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbè yìí tí akẹ́kọ̀ọ́ uniben tí wọ́n fi ń gbẹ̀mí lẹ́nu rẹ̀ ó di èyí tí ó bani ní ọkàn jẹ́ púpọ̀ púpọ̀ bẹ́ẹ̀ sì ni àkọsílẹ̀ rẹ̀ náà tún padà ṣẹlẹ̀ bí ṣùṣe kú bọ́ bẹ́ẹ̀ sì ti ṣe bẹ́ẹ̀ àkọọ́lẹ̀ rẹ̀ ó máa bí gbàǹkọ́gbè ìròyìn fún tọ̀sán òní.
1: Ó dáa kí la bá pẹ́ lẹ́yìn bí kì í bá ṣe gbàǹkọ́gbè nítorí pé ọ̀rọ̀ àdórí ipò babẹ́ni ó mọ̀ ti ṣe bẹ́ẹ̀ di gbàǹkọ́gbè ní ìpínlẹ̀ Anambra báyìí o nígbà tí ẹ ṣe lálàyé pé bàbá àgbàlagbà kan ẹni 80 ọdún 80 years old man eléyìí tó porúkọ tiẹ̀ ní Paul Nwalu wọ́n ní Paul Nwalu mọ̀ ti dágbére fáyé pódìgbò ṣe bó gan ló ṣe dágbére fáyé ọ̀rọ̀ ọ̀hún ó kọ́ iléeṣẹ́ ọlọ́pàá lẹ́sẹ̀ bó ló ṣe lọ gan gbankogbe to ye ke gbanu o e gbo loso to ni amuse ta ba tun fese kan ya ni ipele delta won ni ile ise olopa ile to wa nbe won mo ti nawo ga awon afrasi adigujale bi melo kan o nje bo ni ti won ni be la bi ni ile ijose awon mo leyin kristi bi e ba irari wo be bayi gbogbo won elo ti won lo jijiko ni owo re jijiko ni ikole jijiko ni gbogbo awon owo ile ti fi se itori anu to je ti awon mo leyin kristi ti ba nbe ninu ile ijose won won ni bi awon eleyi ba irari wo be bayi won palẹ gbogbo dukia eleyi ti nbe nile ijose omo nu won ni otun tan be awon ile itaja shop ti e ba tun rari wo awon eroje ero eleyi ti mo fun ni na ti itoso orun ta mo si solar won ni bi ba ile ri bayi ati panel ni o ati bulb ni o won ni gbogbo e bayi o na ni wo palẹ re mo bo lowo palaba awon se wa sege gba kogbe to ye ke gbo niyan e gbo loso to ni
0: isere oni se oro wa ni ore leko dele oroko ko doko pada doko oroko doko oroko to abu olohun yo kuku ma daju lori emi ati dukia onikaluku wa
1: ami o
0: abe atugbele ni omo nigeria npele ogun eyan mokanla ototo lo ti dagbere faye nigbati oko kan to dedere sinu odo latori afara afara kan ti nbe ni ipinle ogun gangan ni isele yi ti pada sele koda loju ona masose ti abeokuta lagos expressway ni isele yi ti sele isele to pada bi gbankogbi alagbara mani ngbati eyan mokanla ototo ti emi pada tun bo lenu won ni fana nfanso lori eyi ti o pada bi akosile isele yi lagbara pupo pupo o
1: oda oda to ba ni be omo to ba loni iya won o ni sun ni irufe omo na nko ko mo ni foju borun ni o
0: beyin
1: o
0: ba wi
1: won ni awon karamba ni omo wole iyabu ekun kan eyi ti o kora awon jo ti so ra awon di omo elegbe okunkun won ni bi meji la ni ye ninu won o na ni awon osise olopa ni ipinle edo nlowo won ti baba yi bo gan ni ese nowo gan won eyan mo gbo loso toni ba koko re ba ti to ni amosa ni ipinle kan le ta mo si ipinle samfara apa iwo le de wa nigeria lo wa o won ni awon karamba ni eda iko akonona to lagbara e ta mo si bandit won ni awon ti an je arinrin ajo ti a ti gbemi lenu won ati awon arinrin ajo le to je wi pe latara ikolu to nwaye lori awon eyan ohun ni awon opopona morose ti nbe ni ipinle samfara won ni awon ti a tun fara sese latara wahala won awon eleyi na won tun lo nkankan e to bu aya o bo gan lawon osele se wa waye to fin di gbankogbe eyan mo gbo loso toni oba toni wa ba ba tin lo ta nbo ma fa abu ebo wa ni gbogbo igba ni o
0: ami o
1: toju wa to oba toni wa fa abu ebo wa
0: ami
1: ibi toju wa o to iwo lo la abo lodo o fa abu ebo wa tebi tara tomo tomo
0: iroyin eleyi iroyin ayo ni gege ba to ti se ri latari bi aya re orilede nigeria mama oluremi tinubu bon wa tin ki olojo bi salawa abe ni gbajugbaja akorin ni orilede nigeria bi mama ti pe eni odun mande ni adorin 65 loke pe won fi iroyin do na won fi ranse jade gege ba ti se ri bayi ama iroyin eleyi iroyin ti atula nfani ati rimani latari bi won tin fi di mima bayi wi pe awon koloro si agbesun mami to tobi adorin niye ini won ti gba emi won ti ja okun emi won gba pati bayi lati pase idana ogun ya won latoju ofurufu Niger drone strike ini won fi dana ya won latoju ofurufu lohun pẹlu ebe bi adorin ni ye ninu won ni emi pada bo lenu won ni fana nfanso lori isele alagbara to tun pada sele na
1: o da kila ba tun pe leyi bi ki ba se gbankogbe nitori pe awon ero ti an lo maka lodun ye leyi ti gbogbo awa ta wa len ki won pe ajimo bururu ni won da ki aji won ko je ti alalobo
0: ami o
1: ti won fi le si na ni ki won o bale sugbon sa baba agbalagba kan re eni odun meta le ni adorin 73 won ni baba ohun o gbera o dagbere nle pe ohun lo sile mimo Saudi Arabia lati lo re sise Hajj won ni bi baba ohun se nfese tele bayi iyen nile mimo ha jejeri nkan o mo dagbere faye pe o digbo se ni o bo gan ni sele o se wa waye to fi ndi gba nkan gbe obirin kan le ton pe ni Aisha tu Muhammad nko bo na do na se rin to fi di wi pe o ti di ologbe bayi eyan mo gbo losan to ni oba koko re ba ti to ni amosa gbankogbi kan tun leleyi to siyo lati ipinle anambra o won ni ijeje mo wi pe awon eyan kan le to ja wi pe oni pe ni jara ni won awon ajo ti ndlea won mo ka egbogi oloro won ka mo won lowo ini ni ipinle kan e ta mo si ipinle delta ni o bo gan ni sele o se wa waye to fi di gba nkan gbe eyan mo tun gbo losan toni ba koko re ba ti toni o
0: okay e je lo si akata ika ipolowo oja ka polowo o ni kete ti a ba de pada lati eka ipolowo oja a ma te si waju lori gba nkan gbe royin fun tosan oni e ku kale
1: thank you
2: Flash FM 105.5
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: No carry last though. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Me and Maggi,
3: so good together.
5: Is it okay to

Mẹ́tílé gògùn lába, mẹ́kẹ́lẹ́ mẹ́sì ti ṣetán láti fèròngbà ẹ̀hàn ní gbangba wálíà. Gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC, gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀, gbogbo ìyálajẹ́, bàbálọ́jà, oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹja tú yáyà jáde ká wá pàdé ọmọ wa, Olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù mẹ́kẹ́lẹ́ mẹ́sì ní bí ó ṣe máa fèròngbà ẹ̀hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọdún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday ọjọ́ 12 May 12 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.

0: So, a ki yin kabo pada si te si waju banko gbiru yin ba yi lori kan yoma lua bi gangan splash. 105.5 no letting go akiti kiti ekule o
1: thank you
0: eja agbera tan ka tun bere sini dabule loko kan ejeji gege bi ati kowe e kale iseda oni je aba won sirin
1: ami
0: lagba lowo olohun ogo si ni feran wa yin le
1: ami o
0: lase lowo aba dani waye
1: ami
0: lowo eleyi isele to sele yi gege bi won ti ni isele na o je yi to pada di gbankogbe latari bi ajo ti lasma iyan Lagos State Traffic Management Authority bi atin fidi e mole bayi wi pe eyan meji na mo ti padanu emi won ninu isele agbosogbanu gbankogbe to ni se pelu oko to ko eru ba kan eleyi to je ti ajagbe loju ona masose badagri si ilu eko badagri expressway ni ipele eko gangan oni isele yi lo ma ti pada sele isele to bi eyi ti awon eyan ti nbe nibe ti oni kaluku bere sini kawo mara e ti o diwo mara pe kun le abi ama o e ti o le diwo mara o pe ya lao jesu o lori isele yi e to won le o sele ni agbegbe iyanaba flyover ti eyan ba nlo si main gate gaga to je ti ile eko giga ti laso oni isele yi lo ti pada waye atejade ti won wa fin sode lati pase ni to je agbenuso fun ajo ti lasima nbe adebayo taufik o se alaye lekun keke oni awako ajagbe ti o je ti truck driver yi ona lo mo wa lori ere buruku ha laibikita ofin to gbe irin na oju poporo ni agbegbe Volkswagen area be yan ba nlo si agbegbe badagri gan tan yanyan sugbon eyin arifese si kokuku kan maili bi eni o kan jeje mi mojoko kolon ma wa je ki arifese si aburu ko mo sele si a
1: amen
0: eni eleni oniyan loniyan to won lo jeje njeje to gbiyanju don gbiyanju lati soda titi lo dede gba po to gba bayi o si te mole ogbabe lo ajo lasima ni eje kuku ma wi pe bi isele ti sele awa kodi abaun ko duro heyo wo ipe ha eyan se ya odaju eyan to bayi ti ogba eyan to tun ni duro lati wo pe hey so ye ni abikati edu eyi bibi olokada kan ati ero e ti ohun na nbe leyin atamo mi na ba gbera lati le wi pe kokuku sibo ti fe sare to o ye ki awon le paruwo ki awon eyan ti nbe ni waju o le da duro ama ibiyanju bi olokada yi na ti se sare to lati je ki awako ajagbe yi ki o fi oju ko ibawi ofin labe bo ti tu ati bo ti se ye pelu ora to dale toroku to si ese re ti yo eje mo pe isele yi gbankogbe mi ina lomo tu pada bi eni kini gbankogbe to tu sele olokada ti ohun na tun le o to jawo fun o tu gun iyan na ogun koja o hey emi tu bo o lenu olokada nbe na loju ese eni ti nbe leyin ohun ti e ori pada koyo sugba o na ese ka ye ese ko run tori bi pe nkan ba ohun na ni bi ti o ti ni agbara awon osise to je ti lasima pelu igbiyanju takuntakun ati awon monitoring patrol team awon na tete jigiri si isele yi ti won si gbe oku awon eyan na to fi ma ti olokada yi eleyi ti ohun a o si abe taya oko driver un olohun wo olohun ma saanu fun wa iseda oni je ki aburo sele si wa
1: ami o
0: eleyi sa tu pada je gbankogbe eyi ti o pada sele kolohun ko so wa ka abore ko si ma daju lori eni kokan wa
1: ami ati ami o da eja kokko lo si ipile eko ka to fese kan ya nilu akure o won ni jeje mo bi pe ni ipile eko ile ise olopa eleyi to wa nbe o na ni amo ti lanfa ni ati dola awon omo kekeke merin kan o leyi to je pe lowo lowo ba ti nsoro yi won ti nda won pada sakata awon obi won leyin igba ti ile ise olopa gbe igbese lati mo je ki awon karamba ni eda ti ma ji omo olomo gbe ki won ji awon omo igbe kuro nilu Eko ki won si ma gbe won lo si oko bomi won ni awon omo ta so nipa re yi o na ni won mo dola won o ni nkan bi ago 12 ku ogun iseju iyen ni ojo kejo osu karun odun ti a wa ninu eye bo gan ni se lo se wa wa e to fi di gba nkan gbe won ni be la bi ni o won ni ijeje mo pe ibudo kokan eleyi ti won pe ni alafia bus terminal eleyi ti wa ni koka orile nipinle eko nibe gan o na ni won ku awon omo na wa leyi ti won si fe ko won wo awon bus bogini bogini lati gbe won kuro nilu eko ma gbe won lo si ile ibomi ninu atejade kan eleyi ti eni ti se agbonisọ fun le ise olopa iyen nipinle eko oruko ti won ma je abibola adebisi eti e fi lede fun awon niroyin won se lalaye pe bi ti ku awon omo n de bayi awon osise olopa leyi ta wa lenu pararo ti won lo ti won bo lati je ki eto abo nko ko fi ese mule won ni ijeje mo pe won be si ni wo awon omo n ni o obi to ku awon omo yi wa ati awon omo ta won wo yi ko daju pe o mo enikankan ninu awon omo yi o sese ko je pe o fe ku awon omo yi kuro nilu Eko lo sibi ti awon obi won ti won mo nipa re ni o won nigba ti won fi rin mo bi ti awon omo n wa bayi arabirin to ku awon omo na mora to fe ko o kuro nilu Eko alaye o ti mo pe nkan fe sele won ni papapa o na loju be ehoro o fe igbegba mole o sa lo ni je be ile ise olopa nipinle Eko wa se lalaye o pe iwadi ta won se saju o na ni pe awon omo ta nso nipa re yi o lo re ji won ko ni o iyen ni agbegbe ke ile ti won pe ni ijesa tedo e ti nbe nilu Eko ni o lo si fe ko won kuro ini ko nilu Eko owo oloru lo si fe fi kini ohun se adebisi en to tesi waju na won ro to gbe kale o bi awon omo ta nso nipa won yi o won ko won ku o ni ibudo oko ibi ti a ti ko won le ti o si ko won sekata le se olopa won lowo lowo ba ti soro yi won ti n ke si awon obi won le ti awon obi won si ti yoju ti ti lanfani ati fa awon omo won le won lowo won ni se iwadi ko to sibe o itesiwaju lo lori ise iwadi ki won le nawo ga arabirin to ku awon omo na de budoko ati awon karanba ni eda e ti ejo sise labi baba wa lo o si ilu Akure e ti nbe nipinle Ondo won ni odomopin kan eleyi to ese wole sile eko giga Federal University of Technology eleyi to wa nilu Akure futanu won ni favor olayiniyi lomo na nje won ni ijeje mo pe favor olayiniyi iroyin ti gbe bayi o pe o ti gbemi lenu ara re olaniye ti eni akeko lo je e to nkeko nipa imo ba ti wonle ati awon nkan to sodo ma o na ni ani lopin ose to koja yi o na lo dagbere faye pe o digbo se o ni ilegbe re eleyi ti o si nile eko to ti nkeko won ni bo tile je pe ohun to fa pato ohun to mu gbemi lenu ara re bayi ko si enikeni to le so o sugbon sa awon ti a je akegbe ti a jo ngbe ladugbo won ni ese lalaye e wo o ni oro kan ti ma ko bi orin o nje ki loro ohun yo mo pe ko sowo ohun ni ipenija bool ohun se fe se bool ohun o se lanfani ati kekoja nitori pe odo owo awo lokun o se be o da ohun o won ni o se se ko je pe orin kan soso ti nko lenu re yi o na lo mu ko ronu laro sodi be le to si se be egbemi lenu ara re won ni ke mo wa wo odomokunrin ohun eni to sese wole sile eko giga ti futa o na lo ti dagbere faye pe o digbo se iwe iroyin the nation lo gbe loni gbankogbi loda lori tabili ti wa
0: eja ba won de pinle ogun ka tun wo isele mi tun re kolon kolon la wa on ta je la n wa ki iseda oni je ka pade on ti o pada je wa o a si ni ba won ra rin fese si ninu aye ayin ko din ni awon eyan bi mokanla ototo bayi ti emi ti pada bo lenu won latari isele jamba oko kan ti oni alabarin to sele ni Eruku Bridge loju ona masose Abeokuta si ipinle Eko lasale ojo esimi Sunday gangan ni sele isele koda won ni oko ti sele ti ara re se ona lo je oko Toyota e ti o je alawo golu o takiti pala pala pala pala pala bi eme lo kan ko to di wipo pada re o latori afara yi ti opo awon eyan tin be ninu oko isin ha sinu oko na koda won fidi e mole lati pase eni ti se sector commander fole se ajo ise oju popo eka ti ipinle ti ogun gangan eyan commander won gangan oludare ogun jobi ninu atejade ti won fi sode nbe latodo eni to se agbenuso won nbe odusi afolabi o se alaye wipe awon osise won ti o nbe ni eka ti itori oro un tete de ti gbo won nbe awon na ba gbera pa wipe isele yi kawon le tete lo dola emi nibe ama yin ko yo ma nigeria ogun jobi nsalaye o wipe ngba won fi debe bayi jebete gbo mo le won lowo ni awon tin be ninu oko ipatapata ayin koda lati bi oko bayi ti o ti ti bayi ko si pin pa pa debi ti won le so wipe eyan kan bayi o na lo pada moribo o ninu isele agbosogbanu gbankogbe ijamba oko ti o ni alabarin oun sosodondo o na lo ma waye koda eni ti se sector commander won se alaye wipe pelu iranlowo awon olugbe lagbegbe un ti won be ni agbegbe na local community yi won si se takun takun e ti won sa ni aro ko na won gbianju lati sa e ti won ya ara body ko to di wipe ah kabiyesi re olohun mashanu eni se go ba toju eja koni ba won bo ba koso won ni won ma ya ara oko bayi ko to di wipe won bi oku awon eyan ti nbe nibe won gbe jade ni leyin e be ti won si ko oku awon eyan won yi ti won ko jade nko won gbe won lo o si ile igbokusi ti nbe ta ma si state specialist hospital morgue to nbe ni ifo gangan ngba ti won mo wa soro ei olo ni jagba ko ma se loju firi ki lo chokufa isele yi gangan won ni won di ebi re won diru on ti aba pe ni DUI driving under influence ko ye yi ba o bi gba ti eyan ba tankan ara tanyanya ati overloading OVL o na ne tun pe yun nkan mejeji esi in to le bi gba nko gbe alagbara ni ama padu e na pa ban bari ibe won o ne paro wa bu fun a be si ni won o ne boba to fo si enu ona ile eni kokan wa won ni won lasiko lati kedun pelu mo lebi awon eyan ti won pada padanu emi won yi lori isele gbankogbe agbosogbanu to sele yi iyun ni ori afara ti ipinle ogun kolohun ko si da te awon eyan te mi bo lara won yi ko ba ni ti an si afefe re ami sirin o
1: ami
0: abu olohun o kuku ma daju lori eni kokan wa
1: ami ati ami fun gbogbo eyin eyan wa ile ite gbo ajake jado ilu ibadan adupe po lowo yin ife lo so wa po Oluwa ba ko ni jo jalailai gbogbo eyin te gbo ajake jado ipinle Oyo eyin te gbo ajake jado lede wa Nigeria osuba yin re babande lagbe fun yin lati kan ni yi o fun gbogbo eyin te wa wo wa ni tako eja Facebook eleyi to je ti kan ni omoluabi osuba ti yin na re babande lagbe fun yin lati kan ni omoluabi o
0: ese o
1: eyin ese ma like e ma love e ma share awon atejise yin e jo ma gbera so ko ma lo ni ibamu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtọ̀ ọ̀dọ̀ ti yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàndò ní mú yín lọ́wọ́ o.
0: Àmì.
1: Ẹ wá jẹ́ àfẹsẹ̀kan yà ní ìpínlẹ̀ Anambra nítorí pé àwa alájẹ egue ẹ̀yìn kọ́ ọ̀rọ̀ ọ̀hún ó mà dá wàhálà lẹ̀ lẹ́yìn tó sì di gbankọ̀gbì. Wọ́n ní bàbá àgbàlagbà kan ẹni ọgọ́rin ọdún eléyìí tí wọ́n porúkọ tiẹ̀ ní Paul Nwalo. O náà ni ẹ mọ̀ sí lálàyé pé wọ́n ti gbẹ̀mí lẹ́nu rẹ o. Ìyẹn ní agbègbè kele tó ń pè ní ń pọ̀ èyí tó wà níjọba àbílẹ̀ ti àríwá Ndẹ́milí ní ìpínlẹ̀ Anambra ni. Bàbá àgbàlagbà ọ̀hún ẹni tó ti di olóògbé. O náà ni wọ́n ṣe lálàyé o pé ó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ òye èyí tí a ní o náà lẹ́tọ̀ọ́ láti korí ipò igwe ìní ní agbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé. Wọ́n ní ṣùgbọ́n ṣá bàbá àgbàlagbà ọ̀hún ò sọ pé òun ò jẹ́ igwe kò sì lóun ò jẹ mọ́ o. Ikú òun náà lọ yọwọ́ ẹ̀ láwòtán gan-an. Bó gan ni kú òun ṣe wá rárí wọlé tọ́rọ̀ fi di gbankọ̀gbì. Wọ́n ní bẹ́ẹ̀ lábí ni o. Wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ pé àwọn tí a jọ ń du oyè ọ̀hún láàrin ara wọn. Ọ̀kan lára wọn ó lọ rèé gbé ọlọ́pàá wà láti wá fi mú bàbá ọ̀hún. Wọ́n ní ṣe rí ọlọ́pàá tí wọ́n gbú wa. Ọ̀kan lára wọn òun náà ló wá láti ẹ̀ka tí ẹ ti ń ṣe ìwádìí tó gbọngbọ́n lórí ìwọ̀ ọ̀daràn èyí ti ń bẹ nílùú Àbújá wọn ni bó ṣe dé báyìí àtòun àtàwọn tí a pè é pé kó abẹ́ wọn fi kélé òfin gbégbà bọ́ ọ̀hún wọn ní tààràtàrà ilé bàbá ni ó yà sí o wọn ní bí wọn ti ń débẹ̀ wọn gbé bàbá ọ̀hún lápá ìyági wọn bẹ̀rẹ̀ sí ní ìlú lálùkì wọn lẹ́yìn tí ó lù ú lálùkì tán bàbá dákú lọ́rọ̀ gbọ̀ngàn wọn ní gbé bàbá ọ̀hún ó di wọ̀ nínú ọkọ̀ ọlọ́pàá eléyìí tí ó gbé wá wọn ní bí wọn ti ń gbé bàbá ọ̀hún lọ ní rẹ́rẹ́ mú wọn gbé ya ilé ìwòsàn kan o wọn ní ilé ìwòsàn tí ó gbé ya níbẹ̀ ni wọn ti wá yẹ̀ wò lè tó jẹ́ pé àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó tó wà lẹ́nu iṣẹ́ èyí tí wọn bá wọn yẹ̀ wò wọn ní pé bàbá paulu bàbá ò bá wọn jẹ́ pé ayé mọ́ o ó ti bẹ̀rẹ̀ sí ní bá wọn jẹ́ pé ọ̀run àlìkíámọ̀ ẹ wá já lọ o sákàtì ẹni tí ṣe opó bàbá báyìí eléyìí tí orúkọ tiẹ̀ ní antonia nwalulu nígbà tí wọ́n wàá bi léèrè pé madamu bó o lọkọ yín gan ṣe dolóògbé bó o ló ṣe dágbé fárí pé ó dìgbò ṣe ó níbẹ̀ láàbí ni o ọjọ́bọ̀ thursday ló bọ́ sí ṣàdédé òun náà làwọn rí àwọn ọlọ́pàá yìí léyìí tí wọ́n wá pẹ̀lú àwọn tí ọkọ̀ ọ̀hún jọ ń du oyè igwe eléyìí tí wọ́n fẹ́ jẹ ó ní mẹ́ ti dé báyìí wọn ò tiẹ̀ bèrè kankan lọ́wọ́ ọkọ̀ ọ̀hún lílù ní ẹkẹ ọkọ̀ ọ̀hún mọ́lẹ̀ léyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ìlú bíi bàrà ǹjẹ́ bó wọn ṣe wọlé yín ó ní bẹ́ẹ̀ láàbí ni o ìgàn náà lóbìnrin po èyí táwọn mọ̀ọ́mọ́ ìyún ni yí ilé àwọn ká ó ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn fi kọ́kọ́rọ́ sẹ́nu lóró títì lọ́wà kò sí bí wọ́n ṣe lè wọlé ṣùgbọ́n ṣé àwọn ọlọ́pàá yìí àti àwọn tí wọ́n jọ wá níṣe ní ọ̀fọ̀ fẹ́ǹsì wọlé o ó ní mẹ́ta fọ̀ fẹ́ǹsì wọlé báyìí tààràtàrà nù lé ibi tí bàbá wà òun náà ni wọ́n lọ ó ní wọ́n wọ́ bàbá paul jáde bí wọ́n ti wọ́ ọ jáde bẹ́ẹ̀ náà ni wọ́n lù ú lálùkì ó níbi tí wọ́n ti ń lù ú níbẹ̀ gan ló ti dákẹ́ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n ṣé ìròyìn tí wọ́n fi tóun létí lẹ́yìn tí wọ́n ju ọkọ̀ ọ̀hún sínú ọkọ̀ ni pé wọ́n gbé lọ o ìní sí ilé ìwòsàn kan eléyìí tí wọ́n ṣe lálàyé pé nígbà tí wọ́n gbé débẹ̀ àwọn dókítà onímọ̀ṣègùn òyìnbó tí wọ́n bá lẹ́nu iṣẹ́ ìyẹn EENU mission hospital tó wà ní ògidì ó ní ṣe lálàyé o pé ó ti kú o kẹ̀tọ́ gbèdé bí dead on arrival ní jẹ́ bẹ́ẹ̀ ó tẹ̀síwájú náà àwọn ọ̀rọ̀ eléyìí tó gbé kalẹ̀ pé lẹ́yìn tọkọ̀ ọ̀hún dágbére láyé mọ́ wọn lọ́wọ́ tán òun náà ni wọ́n wá gbé dìgbàdìgbà ó di iléeṣẹ́ ọlọ́pàá eléyìí ti ń bẹ ní ògidì ó ní ẹ wò ó ọ̀rọ̀ àjẹ́ igwe yìí ó sì wà o nílé ẹjọ́ gíga èyí ti ń bẹ ní ògidì ní ìpínlẹ̀ anambra ó ní bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ìwé tó gbé ẹjọ́ ọ̀hún dúró òun náà ni wọ́n pè ní HID/72/2026 lẹ́yìn tí ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ anambra chukwu ikenga ó ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ tẹ́ ń béèrè yí ẹ̀yìn oníròyìn lóòótọ́ ló ṣẹlẹ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú àjẹgùe ó sì ń bẹ nílé ẹjọ́ ọba tó ní wá mọ̀mọ̀ jẹ́ kú kógo owó tó dé ni o ògo díẹ̀ mi pin mọ́ fi ṣọ̀ kan tiwa bàbá àgbàlagbà kan ẹni 80 ọdún òun náà ló mọ̀ ti dágbére fáyé pé ó dìgbò ṣe o látàrí àdórí ipò bàbá ẹni eléyìí tí wọ́n torí ẹ̀ gbẹ̀mí ẹ̀.
0: ọyá àwọn ẹja lọ sí àkàtà òòṣà irúnmọlẹ̀ dẹ́sí gangan ọmọmọṣin olóòṣà ni ká lọ láti lọ polówó ọjà lọ́dọ̀ ẹ̀ ní kété tá a bá wá tún dé padà tán láti ka ìpolówó ọjà gbáǹkọ́gbì ìròyìn á tún máa tẹ̀ wájú lórí ẹ̀ kú kalẹ̀.
2: The Executive Governor of Oyo State, His Excellency Seyi Makinde, invites you to the International Tourism Summit Oyo State 2026, holding from Monday, May 12th to Thursday, May 14th at the International Conference Center, University of Ibadan, with the theme, From Groundwork to Governance, Building Tourism that Endures. This landmark summit begins with a tourism asset tour across Oyo State, featuring key destinations including Oyo State ATC Fashola, Iyake Lake, and the iconic Cap Film Village. Over three impactful days, experience high-level investment dialogues, policy frameworks, cultural showcases, exhibitions, and the prestigious Governor's Dinner Tourism Excellence Awards. Tourism professionals, investors, and enthusiasts are all invited to be a part of this defining moment for Oyo State tourism future. For inquiries and updates, follow it Oyo State 2026. International Tourism Summit Oyo State 2026. Don't miss it!
3: Tourism, oh yeah, Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na double rich chicken taste, more enjoyment and more value for your money.
3: No carry last o. Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Me and Maggi,
3: so good together.

0: tilé gògùn lába pínkele mẹ́sì ti ṣetán láti fèròngbà ẹ̀hàn ní gbangba wálíà gbogbo àgbàgbẹ́ ẹgbẹ́ òṣèlú APC gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ gbogbo òyàlájẹ́ babalọ́jà oníṣẹ́ ọwọ́ oníṣòwò àti tonílétàlejò nípínlẹ̀ Ọ̀yọ́ ẹja túyáyà jáde ká wá pàdé ọmọ wa olóyè Abdulwaheed Adébáyọ̀ Adélábù pínkele mẹ́sì ní bí ó ṣe máa fèròngbà ẹ̀hàn gẹ́gẹ́ bí olùdíje sípò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC pápá ìṣeré Liberty òkè Àdó-Ìbàdàn láti pàdé ní Tuesday 12 May 2 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀.
1: Ẹ jẹ́ ká lọ sílé onítẹ̀mí pẹ́ńkẹ́lẹ́.
2: This Hajj, travel with your body and your heart. While your soul connects to faith, your signal connects through Airtel. From Mina to Arafat, share every sacred moment in real time. Don't just speak about your journey, show it. With Airtel roaming bundles, your calls, messages and data stay active so you stay connected in soul and signal. Dial *789# to subscribe before you travel. Airtel.
3: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ kúrúkú mọ́ nínú. Gbéraǹlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
3: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria.
9: Power Oil.
10: Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com. or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort, built for you.
11: Àìrìn jìnnà láìrábù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé.

ìfàyè kú dìgbò ṣe èyí tí wọ́n pè ní death certificate àwọn ò rí dájú pé àwọn dá a padà o sí àkàtà iléeṣẹ́ ilé ìtòrísí ọ̀rọ̀ alálàájì ní ìpínlẹ̀ adamawa kó lè bá tẹ ẹbí wọn lọ́wọ́ bẹ́ẹ̀ èèyàn bá ń gbèrò àti lọ sílẹ̀ mímọ́ hajj ìpè mẹ́ta náà ní bẹ́ẹ̀ o ìpè ànábì ibrahim ní bẹ́ẹ̀ ìbẹ́ ṣàìtánì ní bẹ́ẹ̀ ìpè àṣàyẹ́rù náà ń bẹ́ẹ̀ àdúrà ta gbà fún gbogbo àwọn èèyàn wa tí wọ́n ń bẹ ní hajj lọ́wọ́lọ́wọ́ ní báyìí pé ìpè ànábì ibrahim ní kí wọ́n jẹ́ o wọ́n mọ̀ jẹ́

0: you relief. Use new Rub Extra Menthol today for deeper heat and faster action. If you know better after 2 days, make you see your doctor.
1: With love from Power Oil, from sizzling pans to winning plates, MasterChef Nigeria is here. Watch as Nigeria's finest home cooks battle it out. Don't miss this moment. Watch now every Sunday at 7 p.m. on DSTV channel 151 and 154. Power Oil, headline sponsor of MasterChef Nigeria. Power Oil.
2: As a mom preparing for a big family party, what's the right soup that goes well with Golden Penny Semovita? A. Efo-Riru. B. Mi and Taoshe. C. Oha. D. All of the above.
3: All of the above.
2: Final answer?
3: Final answer.
2: Correct.
4: Golden Penny Semovita is my soup's first choice. Made with premium wheat and enriched with vitamins, it's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.
5: Àpérò ìgbafẹ́ lágbàáyé tọdún ní tó ti súnmọ́ tílé. Fún ìdí èyí, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́lá Jùlọ Ṣèyí Mákindé ń pe gbogbo ènìyàn sí àpérò ìgbafẹ́ lágbàáyé fún ti ọdún 2026 nípínlẹ̀ Ọ̀yọ́, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé ọjọ́ kejìlá oṣù karùn-ún sí ọjọ́bọ Thursday ọjọ́ kẹrìnlá oṣù karùn-ún ní gbọ̀ngàn International Conference Center tó wà ní Fásitì ìlú Ìbàdàn. Àpérò tọdún yìí ni láti ṣe abẹ́lé sẹ́ka àkóso pípele ẹ̀ka ìrìnàjò tó fẹjú from groundwork to governance building tourism that endures. Àpérò náà yóò bẹ̀rẹ̀ pẹ̀lú iṣẹ́ ìrìnàjò yíká ìpínlẹ̀ Ọ̀yọ́ sáwọn ibùdókọ̀ kan bí Ọ̀yọ́ State ATC, Fashola, Iyake Lake àti àbẹ̀wò sí oko eré sinimá àgbéléwò ti CAP, CAP Film Village. Ara ètò tí ó tún wáyé níbi àpérò lọ́jọ́ mẹ́ta náà ni wọ̀nyí. Ìdúnàdúrà nípa bí ọwọ́ iṣẹ́ ṣe lè yá síwájú sí lẹ́ka okoòwò, àfihàn àṣà àti ṣe wa, àṣálẹ̀ wẹ̀jẹ̀wẹ̀ mú pẹ̀lú gómìnà àti fúnni lámì ẹ̀yẹ. Wàyé, wọ́n pe àwọn onímọ̀ nípa ìrìnàjò, àwọn olókoòwò àti àwọn abẹ́nà ìmọ̀ láti wá péjú pèsè síbi àpérò náà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí. Ẹ tẹ̀lé # it's Oyo State 2026 lórí ẹ̀rọ ayélujára gbogbo. Àpérò ìgbafẹ́ ti tàgbáyé fún tọdún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò lárinrin, a ó máa retí yín.

0: ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹrin iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹ̀lẹ́ àǹfààní. Iléyà Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Iléyà nínú oṣù May yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Káàṣì ẹ̀ fún olórí ire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Is it okay to

0: Nigeria has gone digital. Don't get left behind. Join millions already enjoying the benefits of digital television. With Free TV, you get over 100 crystal clear channels for movies, sports, and news. All with zero monthly subscription. Just use any free-to-air decoder. Point your dish to Nige Concert or stream live on the Free TV NG mobile app. This message is from the National Broadcasting Commission. Don't wait for your signal to go off. Switch to digital TV today.
1: Smash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúrúkú mọ́ nínú. Gbẹ̀rẹ̀lẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ̀ẹ́nù yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
1: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Welcome, Daddy. What would you like to have?
7: Give me afang and the correct swallow.
6: How about you, Auntie?
8: Egusi and the better swallow.
6: You call my sister Mengeda and the correct swallow, right?
9: You know what's up. Golden Penny Semovita.
10: That's right. Golden Penny Semovita is my soup's first choice. Made from premium wheat and enriched with vitamins. It's the right combo for Nigerian soups. Golden Penny Semovita, my soup's first choice.
11: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
12: O ní láti jẹ́ méjèèjì, ṣe jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà, kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.

0: Flash FM 105.5.
1: ó dé o, alẹ́ Monday laago méje sí méjọ àṣálẹ́ la mọ pàdé rẹ̀. Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùmú ẹ.
3: Gbàgbé ìrùmú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jíngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa dágbọ̀n ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios dẹ̀rẹ̀ tó náà Gbẹ̀ngà Adébóyè.
4: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé Adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jíngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú The Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
5: Ìrònú kí múni gbádùn, ó múni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mídébẹ̀.

0: ilé a ní fowó ṣe lólóòtú ètò wa yìí. Eba. Ẹ gbóhùn bàbá wa sọ̀sán dòrú náà lónìí. Kó tó di pa lọ gbóhùn wọn. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Tẹ́ ti bá wa wo orin tí èmi Return of Gbenga Adébóyè tí mo gbé jáde sórí YouTube lọ́dọ̀ mi. Mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ́ ṣeun. Ilé àtọ̀nà yín ò ní dàrú lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìní fi ń ṣe àwátì gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ọba mi Èdùmàrè. Àwọn àgbábọ̀ wọn ní iwájú báyìí náà lọ̀pẹ́ ìbìtírí sí iwájú náà lẹ́ẹ̀mọ lọ òkò wá tì tán síbẹ̀ o. Ẹ tún lọ rí mọ́ wo. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí wo ẹ lọ rèé wo. Mo kí ọ kí Olúmìdé ìyẹn lórí TikTok ó ní gbèǹgbè tí èlè yọ da fún ọ. Mo ti dé. Olúwa Fẹ́mi yọ da fún ọmọ mi dáadáa mọ bó ní serere wẹ̀rẹ̀. Splash FM ni mo wà lọ́jọ́ títò ní. Eba. A kì í bu gúdúgà lọ́kọ́. A kì í bu búgà lọ́kọ́. A kì í taarọ̀ gidigba lọ́fà nínú omi ó ṣe èwò òrìṣà. Ẹnìkan ò ní jejò kó jẹ̀rún ẹ̀ mọ́. Àìpé bálé ilé wá jẹ mí a kì í fàbádà palí ìlí. Báyé bá ń tapo ṣéṣù nítorí èmi àti ẹ̀yin olólùfẹ́ mi yìí. Wọ́n ń ṣe kọ́mẹ́dì lásán ni mo kọ́mẹ́dì ni wọ́n ń ṣe Ọlọ́run bá mi ń gbọ́.
1: I say right now.
2: We are ready to play music. We are ready o.
0: Ọmọ kan dáná sun mọ́tò bàbá rẹ̀.
1: We need right now.
0: Kí nìdí tí ọmọ yìí fi dáná sun mọ́tò bàbá ẹ̀? Ẹ gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run lónìí náà ni.
2: Play you want to dance.
0: Correct ni ọ́ dáná sun mọ́tò bàbá ẹ̀ dànù.
2: I want to play music. You want to dance.
0: A nígbà tí

0: ẹtukule kakiri agba nla aye a ti de lati ẹka ikede ipolowo ọja wa niyẹn ẹ kaabo pada sori eto yin eto wa ti a pe ni gbagbe irunu ẹ pẹlu ọmọ yin ololufẹ yin ọla oluwa zakios ẹni ti gbogbo eyan mọ si return of gbenga adeboye ọmọ kan lo mọ dana sunmọ ti o baba ẹ ọmọ ti mo sọ fun yin lẹẹkan yo ọ dana sunmọ ti o baba ẹ o ko ọmọ njẹ rise baba rise ati ya rise ngba ti an fẹra won iya je won die gan o ngba to wa ya si ọlọrun wa si won sa loyun rise ta wi bi ti an ti wa loyun rise yen ni oju ojo won ti wa n da die die won sa ri jaje won ri jaje kina bi ọmọ ti njẹ rise li fun ni wọn ma bá se rówó bá se ra ilẹ̀ wọ́n dẹ̀ se la ilé ńlá mọ́lẹ̀ rése nìkan náà ni wọ́n bí ọlọ́run bá tilẹ̀kùn ọ̀run àti bímọ lọ́ba ti pa mọ́ wọn náà bá gbọ́ pa wọn gbọ́ kó mọ́ ọkùnrin tá a wá ń sọ yìí lọ́ba tún ra mọ́tò ládẹ́kùn tuntun kan ó ṣe wá ra mọ́tò yìí ni wá mọ́ fi ń jayé káàkiri jayé lọ jayé bọ̀ jayé bọ̀ jayé lọ wọ́n bá lọ ran yín ká padà wálé ńgbà míì ìgbà míì alẹ́ gànrigànrin ni ó tó dé ọkàn wá yá ń jọ̀wù ni ọ wá fẹ́ gbé rachel àti ìyá rẹ̀ jáde rachel ń lọ sí school wọ́n drop ẹ̀ school ìyá náà yóò drop ìyá náà ní ọ́fíìsì ibi tó kọ́ fún ìyàtọ̀ ti ń ta ọjà titi ẹ̀ lọ́fíìsì ọkọ̀ náà gba ibi ọ́fíìsì tiẹ̀ náà lọ́yìnbó ọlọ́run ti dá wọn ló lọ́ba sọ fún ìyá rachel pé mọ́mí rachel fíìtì iwájú ọkọ̀ yìí o ẹ̀yìn lẹ́mọ jókòó sí àtẹ̀yìn àti rachel ẹ̀yìn eré náà pè ń jọ yẹn o ọjọ́ yẹn lọ ọ wá sọ di gbogbo ìgbà tó yẹ pé tí wọn bá ti jọ fẹ́ jáde báyìí ẹ̀yìn nìyàwó ẹ ó jókòó sí pẹ̀lú ọmọ ẹ wá ní kí ni máa ń ṣe tó bá ti pàdé àwọn ọmọ aláristone lójú ọ̀nà báyìí lójú ìyàwó ẹ̀ náà ni yọba páàkì mọ àwọn ọmọ aláristone lẹ́gbẹ̀ẹ́ afa baby girl mo dẹ̀ láìkí ẹ ọlọ́run dẹ̀ fún ẹ ní bákà àti chelsea tó tó báyìí wọnú ọkọ̀ ìka máa di ìyàwó mi máa di ilé o ẹ̀yin ọmọ igangan náà ń sọ ń gbòòrò ní ìsìn gangan ẹ̀yin lẹ́wà lójú ọpọ́n bí ṣe máa ń ṣe nu ọkàn wá ṣe bẹ́ẹ̀ njọ kan bí ọmọ rẹ̀ rachel ṣe bínú gbọ́ daddy why are you do all these things to my mommy and to me daddy is not good na you betray my mommy my mommy is love you so much daddy stop all this nonsense gbẹnu sọ njọ nǹkan ṣe ìyá ẹ lọ́ra ọkọ yìí ni ṣé ìyá ẹ ló lọkọ níbo ìyá ẹ ti rówó tó lè fi ra owó ọkọ ń lé wa àti ìyá ẹ dànù máyì sáǹsì báwọn ó ń ṣe bẹ́ẹ̀ lọ dáadáa àìmọye ọ̀sẹ̀ àìmọye ọjọ́ ló fi pirú tún yín fún ìyá rachel àti rachel. àdúgbò bíi tán wá ń gbé àdúgbò bíi estate kan níbẹ̀ ni wọ́n lọ rí kọ́lé sí àwọn olówó sì wà ńbẹ̀ bọ́mọ aláàdìsó kan ṣe gbóríwọ àdúgbò yẹn nìyẹn. ọ bá di pé àtolówó ti ń bẹ́ẹ̀ ńbẹ̀ àti àwọn tí ò lówó tó wọ́n bá sàn ń jà sí ọmọ oní kinní aláristo yìí àwa láàmọ gbé àwa kọ lágbẹ aníwò olùgbé àkíní kankan bàbá rachel náà bá gba nọmba ọmọ aláristo yìí ọba dọjọ monday tàwé ìyá rachel ń lọfíìsì wọn drop rachel náà ní iléèwé bí bàbá rachel ṣe ń bá ọmọ aláristo sọnù mọ wọrí o tá a bá ti jáde níbi street ọdọ wa a bá ti fẹ bọ síbi títí ọlọ́dà ńlá yẹn pàdé mi ń bẹ̀ so ẹ̀mí àti ẹ àgbèrà wa lọ sí hòtẹ́ẹ̀ ìyá rachel ọmọ bá tiẹ̀ lọ rachel náà gba school ẹ̀ lọ ti gbọ́ báwọn. lady yẹn wá ń sọ pé wo tó bá ti lè pẹ́ máa bẹ́ lómi lọ ni ọmọ pọ́n pọ̀ ládùúgbò tó ń disturb me. níbi tí wọ́n ti ní kàn mọ́ wa mọ́tò jáde. àfipì ni mọ́tò bá takú níbi ẹnu géètì iwájú ilé wọn ọkọ̀ bá takú ọkọ̀ ò bá ṣiṣẹ́ mọ́. epo ló tán nù rẹ o bàbá rachel ni kí n gbogbo nonsense ọyá ìyá rachel ọyá gba 10,000 kẹ́ẹ́ fi sanwó mọ́tò àti wá àtọ́mọ́ ẹ mọ́ kókó tàbá mi láàárọ̀ ìjáre ìyàwó ẹ̀ ni ẹ ṣàrọ̀ra olóhùn aṣáánú yín oríṣiríṣi àìsàn ló wà ń ta mi kò ní sàn kankan mọ́ ni mọ́mí is it my daddy who use your head you cannot talk ẹ lè tan kankan and mommy is not good daddy gbogbo nǹkan tẹ́ ń ṣe yí ọ̀dà. bàbá rachel náà bá lọ́njọ́ yẹn ó ṣáà wá lady yẹn lọ kọ̀ bá lady yẹn pàdé ẹlòmíì ti gbé lady yẹn lọ sí hòtẹ́ẹ̀. baba rese ba lo office ya rese na lo lewe ibiti baba rese wa lo ti pe yawo e pe wo ba ra petrol 20,000 ko ma gbe lo sile nba ti dele ma lo da sinu moto yen osan pon o yawo ba lo momo nlewe atoma ati petrol dile bon yawo ba gba office lo pade omo nikan da wa nle won ni ko ma wo cartoon won isese fi sile omo wa ni oh god kusi yen le o baba e ni o sin le omo ni god god I don't like all this thing my daddy do to my mommy god why my daddy betray my mommy every day my daddy carry young girls you know carry my mommy to hotel you know love my mommy again god I want to do bad thing now please forgive me I want to do this thing yin tin so ni pe baba mo like ya awon mo po nfe se nkan buruku kan pe ko lohun ko dari ju ohun o omo kan lo re gbe petrol ti ya re ra wa le fun baba e ni okan bo ta ni lo ba mu kini lighter isana lomo ba mu petrol da si gbogbo ri moto baba e rekerekerekerekerekerekereke okan sana si moto gbua loko ba mu na hi lokiki bakan ladugbo are se ti dana sun moto baba e moto ti baba e se ra lomo ba ni kan ma video hun kan ma ya camera hun ki baba hun le mo ah iru omo buruku wo lele itori olohun ti oro ni abi nkan mi niya e ba gbo niya ba nsare bo pe ah omo ti pa o ti pa gbogbo benu re se mu to dana sun moto baba ni baba na ba de baba n bo wa lenti e ni pe kun wa de po sinu moto yen ko lo ri gbe omo alaristo yen ko tu ba nonsense ye lo ni o ibe n baba ti ba oko ti deru to ti di agolo oko n lagbengbe ah a niri na a niri ja na o baba yen koko mudi lo le gbe ki lo sele nbi se n ya film na e ya film o omo yin lo dana sun moto yin o omo bibi inu yin ni o e wo mi eyin olulufe return of Gbenga Adeboye ibe ni bi ti an tin soro yen lowo be na ti mu information wa pe professor nla kan to lowo nsale nbe yen o gbe mo alaristo kan lo so hotel omo yen ti dake so hotel nbe bye o se gbe lo ni sin lo dake meanwhile omo yen ni baba arete fe wa gbe ni professor mi gbe lo so hotel ni baba arese fi wa le o baba arese ni ah won o dake so hotel ngba tan ma fi de be won se sa professor mo ogba ewon nu gbo a e gbo ta lo ye ewon lori baba rete se rete ni abibo lo se je e je n lo soju oja tin ba de ma wa si oju opo le ta lo ye ewon lori baba rese bi eleyi se n ti baba rese n se so si da bayi odojo oja mo nbo
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now double rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: No carry last o. Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Me and Maggi,
1: so good together.

0: omo mi gbori wole alafida ologun omo oni wale eje n si oju opele gbogbo agbaye oju opo te pe si na lele 070 69 49 30 00 tabi ke gba apa bi wole 070 14 47 57 70 eso pele lo ye ka se oruko yin ati bi te tin pe wa yi
1: olajide abosede ni ni return
0: mami e kro le ma
1: baba mi o ni sise
0: ami olohun edumare
1: e pele
0: yes mami
1: mo sese raye gbe to yin dada loni
0: esun gbe ni
1: emi gbo dada
0: ah e ma binu
1: esun mi emi ni mi simbe
0: yes ma o ye ba wa da si ele ita na nle
1: eni tori re ba ma buru orun ni o kokko ma dun
0: okay o ya mo gbadun yin lo
1: seri o ye ko mo yin o se ju be fun
0: eh
1: mo ko je wi pe idajo baba iya ko si lowo omo
0: beni beni
1: ile aye lo ba iya ti baba re o je ka ma yanju oro won ko ma fadura ti won
0: ko ma fadura ti won
1: beni ko ye ko se be
0: e se o
1: ti a fe da bi egun
0: a beni beni tori ti baba e ba soro esun iya mi mo ti yan ti mo fe yo yes ma yes ma aye iyo kuni aye toto aye toto aye akamara ila ti ma saye isi o oye mi 070 69 49 30 00 number to wo ikanni splash lori eto yin eto ati ape ni gbagbe ironu e pelu return hello e ka le oruko yin ati bi te tin pe wa yi
2: oruko bi na jo nso de ku lati bi de ti are
0: o ye ba wa da si
2: yi ta ba ni awu ibi oro yin moto to ta fun olodun jo baba yen o
0: ni ogba ewon tin lo die die
2: bẹẹni tọkọ bá takun jọ ọkọ jáde bàbá ni bá forí kó gbogbo ẹwù
0: ọrẹ
2: náà ó ti ń jẹ káàtó.
0: tọkọ
2: bá takun jọ ṣẹlẹ sí ọkọ ní ṣẹlẹ sí o
0: ní ó ṣẹlẹ sí.
2: ọkọ jẹ lọlọdún òfin tó ti takun tọkọ bá takun jọ lọ bọwọ ẹ tí ó gbé lọ
0: káàrù. ìwọ̀nba
2: ni wọ́n gbọ́dọ̀ bọ́wọ́ yẹn wí.
0: ìwọ̀nba ni wọ́n gbọ́dọ̀ bá wí mọ.
2: Se mo pe
0: ka ba lomo yen o ti idana sun moto yen ki baba yen to de baba yen o depo sinu moto yo si lo fori ko kini on
2: bene
0: e seun mo ti yan ti mo fe yo e seun e seun e seun gan e ma ba wa bo Hello, di kola oruko yin ati bi te tin pe wa.
3: Arole Egbenga Adeboye.
0: Oruko yin ati bi te tin pe wa yi.
3: Oluwa Segun Afolabi Latoni Adiwa Lagbede.
0: E kaabo baba mi sori eto yi.
3: O ma ni sonu ma lori ironi gbagbode.
0: Ami Olorun Edumare.
3: O yo ma dun ti araye ni.
0: Ase wa.
3: E pe bi mo se si radio ni sama mo gbo ohun re mo fi ni kin pe kin ki o.
0: E mo seun gan ni sa. E mo seun gan ni sa. E seun gan sa. E seun. Ilá ti sáyé ìsí ilé ayé wọn mọ ní ilé ayé ìjọ̀gbọ̀n yìí nǹkan ṣẹlẹ̀ nínú dúnìyà yọ lágbára gan kà sí àmọ́ táǹtí wà ń bẹ́ yìí ó kọ̀ tí dà. Ọba ti wá ń di rédíò rẹ̀ wà láìta láì smọ́bìlì àwàsíláwà yọ kọ̀ tí. Bọ́lọ́n bá ti gbé èèyàn sókè ìwọ̀n bá lè yàn ṣe gàrú mọ́. Bọ́lọ́n bá ti gbé èèyàn sókè ìwọ̀n bá lè yàn jayé káyé mọ́ o. Mọ̀jẹ̀ ń tàn ọ́ ń jọ́ wo tí mo lọ sí àjùlé ọ̀run ọmọ wa lọ rèé bá ọlọ́run ní pálàsì ẹ̀. Ṣé ti ẹ̀rẹ́yìn tẹ́ mọ́ sọ pé kò sí ọlọ́run lọ́run? Ẹ mọ́ sọ pé kò sí ọlọ́run lọ́run mọ́ ọlọ́run wà lọ́run o. Ẹ gbọ́ orin kan báyìí ni tá a pè láyé tótó ni ta ló sọ pé ò sọ́lọ́run lọ́run aṣíwèrè ló wí báhun. Ọlọ́run wà lọ́run mo ní ọlọ́run ẹ dákun gbogbo àwọn oore tẹ́ ẹ mọ́ ń ṣe fún wa nílé ayé yìí ọlọ́run ní oore o ẹ dẹ́ ní gbogbo ẹ̀. Mo ní ẹdẹ́ ní àwọn oore yín ó ní bẹ́ẹ̀ ní ẹdẹ́ lórí ohun o ó lẹ́ni tó ń bá sore fún òun fi dánwò nínà ẹni òun bá fún lówó òun kàn fowó ń dánwò òun bá òun bó ń bá fún yàn lọ́mọ òun fi dẹ́wò ni. Ẹ̀ẹ́n so ẹni tẹ́ ẹ bá gbó kìkì ẹ̀ jáde tíráwọ̀ ẹ̀ bùyọ ní ọmọ fi dánwò ni. mo le je fun siku ayinde barista tin be lokan tin jo lokan ko ni ede ni ede ni be ni man ta soro e loni ba lo si ewon gbe professor ti oro yi wa jamo lori na nko o nba yi e mo pe nkan la ni case yen sa ati professor ati ma ina wa pe mi pe Mr. Return oro igbodo dori afefe o gbodo de gbogbo state ti mo tin se program ni yo de be lagbara lowo Olorun gba ti esogun to ba ti ni yawo nle mo wule mo wa wa ku wa kaakiri bomo re ba nba o sore wo gan gbo Olorun le lu omo fun eyan ma je ntan o Olorun le wonu omo lati soro fun baba e. Olorun le wonu omo lati soro fun iya e. Yo se ri lapa ibe yen loni ni e. A pade lale weze lagba lowo Olorun. Agbo mesan ale la bere itu ni ikanni splash 105.5 tower na ni. A danu edu lagbo mewa. Yo tun ni agbara tun ma yi owo pada aki sabuga logbe aki taro gidigba lo fa ninu omi o se worisa enikan ki kojun munu ko lo nfe gba loju ngba ti esogun yo file sa so burani sa si aye ati agbara ni nje be e olon lo fe mi si o be ba fe ba mi soro leyin eto e ma pe mi sori number 09060 43 97 71 bo lekan si 09060 43 97 71 special advert ile ke mo lo li apade lose tin bo lagba lowo Olorun Olorun ba mi mo so popo lo nsoro aje lo bugbaje Olorun lo de sori eto yi e ja si advert bole o doju oja lohun mo ba mi pade lose tin bo o order bo

0: promo ẹ̀rọ rẹ pẹ̀lú Bosch Lubricant Engine Oil. Bosch Lubricant Engine Oil á fún ọkọ̀ rẹ ní agbára láti rìn ní ìgboyà. Epo tó dára pẹ̀lú iṣẹ́ ẹ̀rọ tó dára fún ẹ̀rọ kékeré àti ẹ̀rọ nílá. Bosch Lubricant Engine Oil á sì ẹni dídé àti àwọn àbáléti òdínkù. Ó wá ní lítà kan, lítà mẹ́rin, lítà márùn-ún, lítà ogún márùn-ún, ìgbà àti mẹ́fà lé ní lítà. W30, 20W50, 15W40, Super SAEHD40, SAEHD50, AW Hydraulic, Super SAEP40 pẹ̀lú P50. Bìtì epo jà EP90, EP140, EP85W140, ATF Destro 3. Bosch Lubricant Engine Oil jẹ́ ọjà ìfọwọ́sí Mancap. Ó wà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣe ìpèsè àti títà rẹ̀ pẹ̀lú Bosch Energy Limited. Olú-ilé-iṣẹ́ wa wà ní kìlómítà 42 Lagos Ibadan Expressway.
1: Honorables, ní sáà yìí tí o gbogbo ń yára bí àṣà, ó rọrùn láti pàdánù àjọṣe rẹ pẹ̀lú àwọn ènìyàn tó ṣe pàtàkì sí ọ. Ìdí rèé tí Trophy Laga ṣe ṣe àgbékalẹ̀ ètò àsopọ̀ fún àwa Honorables. Ṣàwárí àwọn Honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday. Ó jẹ́ àmì ìfara ẹni jìn ìpè láti jọ gbé Trophy Premium Laga kan sókè. Káàsì ṣe pẹ̀kín rẹ̀ kí ara wa lẹ́ẹ̀kan sí. Nítorí láàrin gbogbo rẹ̀, àwọn Honorables a máa dúró gbọ̀n lẹ́yìn ara wa. Ṣàwárí àwọn Honorables ẹ lọ́jọ́bọ̀ Thursday ọ̀sẹ̀ yìí. Trophy Premium Lager, ọtí tí a pọn fún àwọn àkókò ọ̀wọ̀. Kì í ṣe fún ẹni tí kò tí ì pé ọdún 18.

akẹ́yìn ọmọ nàìjíríà ṣé dáadáa lẹwà ṣé àlàáfíà la bá yín ṣọ́dẹ̀dẹ̀ ń dùn ṣé ló ń dùn ó ti wá dójú ẹ̀ sẹ́yìn.

0: agbára kan. Wọ́n dúró olórí. Wọ́n dúró aláta. Wọ́n tó gbẹ̀yìn gbarí bá. Ìyá ń jọra ìlú. Yóò mọ̀ lẹ́yìn.
1: Ọ̀rọ̀ yìí
0: yóò mọ̀ lẹ́yìn.
1: Ọ̀rọ̀ yìí yóò mọ̀ lẹ́yìn ajá ti ilé.
2: Àwọn kan pariwo àwọn làwọn ń dáwọ́ táwọn fi ń ra transformer, àwọn làwọn ń dáwọ́ táwọn fi ń ròpó and so on.
3: Ṣé kò rí bẹ́ẹ̀ ni?
2: Ètò bá ká tiẹ̀ ọmọ
4: ọlọ́gbọ́n minister ìṣọ́tẹ̀.
5: Bàbá olóore ìlú.
6: Ẹ̀yin òpònú ọ̀dẹ̀ gbogbo tá a ní kẹ́ ẹ mọ ṣàkóso ògbèríko náà ni.
7: Àbí?
6: Ebo ọmọ ẹrú lọ̀pọ̀lọpọ̀ yín ká tó sọ yín dọmọ.
7: Kábíyèsí.
6: Àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ọ̀daràn paraku àlòkù ẹlẹ́wọ̀n gbogbo. Ká a fi ń sípò pé bóyá ẹ ti ẹ̀ ronú bẹ́ẹ̀ ṣe jẹ́ kẹ́ ẹ mọ hùwà dáadáa. Ohun tẹ́ fi sán fún mi nìyí. Ṣé owó tí ń gbé ránṣẹ́ sí ni ò tó ni? Àbíbọ̀ ló ti jẹ́. Tó bí a jẹ́ pé ẹ lè mójútó gbogbo àdúgbò yí kí nǹkan ọmọ máa ṣẹlẹ̀ ńbẹ̀. Ẹ̀yin aláìníláárí burúkú ọ̀wọ̀n.
7: Tí ọ̀ wò ká.
5: Olóore ìlú.
2: Nípa àwọn gbajúgbajà ẹni gbojúmọ̀ láwùjọ tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ wípé wọ́n dàgbà báyìí ikú ni wọ́n máa ń rò sí wọn.
8: Ṣé ẹ rí àtẹni tí wọ́n rò kúrò? Atẹni tó ń rokúrò ni àti kún fún rẹ̀ tí wọ́n ń rò mọ́ ọ̀yàn. Ikú ló máa pààyà láyà everybody.
9: Bàbá
5: olóore ìlú.

0: que tolé a la tomba bíblí. Tolé a la idolore luis e lu tomba lana dedede. Orisiri se wuye wuye langba. Mo fe je ki comrade ma ja saso. Ko wale ki to bere si ni so awon kokan. Ba mo fe fasi ko yi mo fe fi ki eyin kan o. Pe ma ko rire. Asi ko yi wa yi. Naa ni. Gbogbo nkan to ro mo ege. Lo mama bere si ni su wa bo.
1: Beni.
0: Gari lele yin ori je. Gari deto. La fun lele yin ori je. La fun deto. Ebi fufu lo pa yin. Fufu de wa yi o. Eyin ti e like ta pi o ka ofun gbe yin o to jo meta o ti deto. Eyin ti wa ta feran abacha. Ege deto. Kebi ma palu la wa yi o.
1: Abi o.
0: Is it forever? O gari. O fufu.
1: Abi epa.
0: Gbagu dade. Gbagu dade. Ege wa gbo. My commissioner. Timba ti so pe gbagu dade wa so pe ege wo gboro se ti ye lense
1: o ye mi bayi bayi
2: abi kon ni ege wolu
0: ege wolu ah iro o ti fe ma le po mo oruko kabiyesi wa gbogbo nkan to ba ti je mo wolu e ma lo ade o le wolu to keke tu ma wolu ege wo gboro. Ta ba wa fori ro ngba na le ma so pe inu ilu na ni gboro wa ilu gboro to bi ju gboro lo e ti sun gbagu dede ege wo gboro akori ege so mo ki gbogbo aye elegbe jegbe ege so wa bo. Ebi o ni pa wa o.
1: Nba mi o.
3: Ele o elege o fege.
0: Fege duro. Ba o ni mo se le ro e lowo.
3: Ah. Ta gete je gbe ide ina o na da. E fa koyo.
0: Elegbe jegbe fege jege.
3: Ba ra gbadu lati jo yi. Agbadu te promise, agbadu tun won.
1: Abi o.
0: Ah, si lagbadu o ja yi. E to de soju pataki na ni pe ke sa ti je o.
3: Ko ma lo je wi pe.
0: Mo nba o, tare o. Hello baba nje o pe ni o gbodo fun mi ori nkankan. Baba nje o pe ni o gbodo. Commissioner Abembioro na nje.
4: Ọjọ́
1: mẹ́ta ikú àsìkò wa ẹ̀kọ́
4: ọ̀rọ̀
0: ọjọ́ pọ̀ pẹ̀lú àmì o
3: ẹlẹ́ bàbá
4: látọ̀mí àjíwá lágbẹ̀dẹ
0: ìròyìn gbé
4: máìsọ ní tọ́ka kó
0: bàbá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́hùn
4: tẹ́sì pé ra yín bára yín sòdodo ọ̀rọ̀ báyìí níbi ìwọ èmi ò jọ èmi ò jọ ìwò tẹ́ ń wù níbi ìwà fàtájá bọ́bá lè jẹ́ ọjà bọ́bá lè bàjẹ́ kọ́ bàjẹ́ tẹ́ ń wù
0: kò yé
4: mi fẹ́ ẹ̀yin àti bàbá wa fẹ́ fi jọ forí korí ọmọ yìí pé tó tún ṣẹlẹ̀ 2019-2022 ilẹ̀kùn kílẹ̀ bọ́ díẹ̀ díẹ̀ ẹ wà dúró owó tẹ̀ ná káàkiri tí kálukú yín rí owó tẹ̀ ṣe wà láfún tó ipá ànfàní lẹ rí owó tọ́yẹ́kẹ́ fi ṣe ànfàní fún orí gbígbẹ orí tútù ẹ wá ná gbòṣàgbòṣà ẹ sì ń dààmú àwa mẹ̀kúnnù ẹ ṣe ń tọ́tọ̀ àti ń tọ́yẹ fún wa ọdún mẹ́ta lẹ ti lò bẹ́ẹ̀ ṣé ń bọ̀ bá ti pọ́dún mẹ́rin bá wá ń pè lọ látò gbádùn ìjọba ni àti bíi ti bò kò sí iná kò sómi kò sí títí sọ̀dá nítorí ọrọ̀ ajé gbogbo ẹgbẹ́nu kodò ẹ̀yìn sì ń jẹ sí mu ẹ wá ń ṣèṣe pé ẹni ti wà lókè odò bá fara balẹ̀ já ẹ ń tọ́lọ́run ò lé mú ọlọ́run ìfẹ́ bẹ́ẹ̀ ẹ ṣe ra yín bí ẹ bára yín sọ ń tọ́ lẹ́tọ̀ọ́ láti fẹ́ ṣàṣedé local government ti gbogbo awon eyan yin ba wa e ma se mi do mi oju o e dakun itin be nle to pin e te gbe ba wole e se ori je local government e se ori je state e se ori je ni lo e ni do local ni do to ba le local government to ba wa e wa ti eru ta wo mo o ma be yin te ran ka ki ta nlo aroko ta nlo agbole e gbogbo to ye mojuto e mojuto eyi ke fo so po ke ke se awon eyan le ti ke se tare leko ti won lo gba kaadi dibo e se yun e sa se fa ko joja e je pe ra yin ke ba ra yin so dudu oro e wa ran awa ran yin ti baba o e lo ba won o atija ti mekunu oro run o atija ti mekunu oro run o ati le yodun kini ara ta se ati le yodun keje arowo re ran arowo ra gari arowo re lu ro ile ye odun keta ni tun bo were were yi e sa tun se pelu god ni e ba baba soro o wọ́n jáwó sílùú owó ìlú bẹ wọ́n kò gba àwọn mínísítà wọn ní stéètì kọ̀ọ̀kan wọ́n kò gba àwọn sẹ́nítọ̀ wọn ní stéètì kọ̀ọ̀kan wọ́n kò gba àwọn rẹ́pù ní stéètì wọn ní stéètì kọ̀ọ̀kan kí wọ́n lọ tọ́jú aráàlú tẹ́ ẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ òmù yẹ sí o gbogbo àwọn tí wọ́n sì ń káàkiri ẹ fi wọ́n lẹ̀ owó tí wọ́n fẹ́ ná wọn ná àwọn náà ti mọ̀ páwọn ò lè lọ ibì kankan ṣùgbọ́n ẹ ṣe ń tọ́tù àti ń tọ́ yẹ gbogbo ò lè rí sẹ́ẹ̀ ṣe fún wa ẹ mú kankan ṣẹ́ o
1: ọlọ́bọ̀ ọlọ́dún
4: ni
1: yóò
4: jẹ́ kí
0: nàìjíríà ọ̀dà fòmí báyìí o. ẹlẹ́dàá wa máa da ẹgbọ́n tó sọ wọ́n láàmú kankan ṣe àmú kankan mò ń bọ̀ èmi fẹ́ lọ fún side hustle tábà fẹ́ múṣẹ́ ńkọ́ ó dìgbà tá a bá múṣẹ́ mò ń fẹ́ lọ fún side hustle
1: ó dìgbà tá a bá fọṣẹ́ ra wa
0: láàmú nígbà tá a bá padà dé gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ nípa àwọn iskaba tẹ́ ẹ pariwo kàbákiri ẹ má gbọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ lálẹ́ egun alárí ẹ̀kọ́.
5: Hi, my name is Ifeoluwapo Adeniyi. Here is what you need to know. With the 2015 election fast approaching and the election buzz all around, you can only be a part of it if you have your permanent voter's card. Have you collected yours? Please do so today and make your vote count. Now, that is what you need to know.

0: 101.5 FM.
1: Ìtẹ̀ méjì omi òun bọ lọ́mọ rẹ̀ síbi òdúkọ àti iyọ̀.
2: Kí ló ń pọ̀pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
1: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fi ń dàbí ẹ.
2: Gbàgbé àpòpọ̀ yìí, Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsudent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsudent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.

0: ẹ ṣe adúpẹ́ o ẹ káàbọ̀ padà now mo sọ ọ̀rọ̀ kan ara ń ta ẹ̀ẹ̀kan bíi májàsá san bọ́ kí n tó lọ́bẹ̀ mo rí fọ́tò kan sìn ẹni tá a fà kalẹ̀ fún àròkọ bọ́dúndé ẹ̀gẹ́ àpòmù àwọn èèyàn ń kàn pléènì o ẹni tó èèyàn sì fà kalẹ̀ ó tí ì dá nǹkan tá a fà ẹ́ kalẹ̀ fún pápáre ìdárayá lọ lọ la gbọ́ pé níṣe ni wọ́n kọ̀ lọ dá distraction kalẹ̀ síbẹ̀ o
1: just imagine
0: tá a bá ní ká máa kó àwọn èèyàn ní common sense wọ́n sọ pé lára là ń ṣe à ń jù wọ́n kẹ̀ kò kẹ̀ ṣe wí lẹ́jọ́ ìjà lára tẹrí yẹn kẹ̀ kò tán bọ̀rọ̀ ẹ káàlẹ́ o ìyá láwọ́
1: ìyá mi láti rọ́lá
0: a wá nìyẹn o
1: ìyá mi láti rọ́lá o
0: àmì àmì.
2: Mo kí gentleman of the press yìí.
0: Ọdídí press
2: ah. Mo kí wọ́n gbọ́. Ọlọ́run kí wọ́n gbọ́ bẹ́ẹ̀ ṣe ń bá wọn bẹ́ẹ̀ ṣe ń bá leader wa sọ. Ọlọ́run kí wọ́n gbọ́.
3: Comrade Májàsá sọ ni. Májàsá sọ. Ẹlẹ́yin
2: Akí àti Ẹ̀gẹ́ ló tún kù báyìí àbí.
0: Ẹ jẹ́ ẹ̀gẹ́ ẹ jẹ́ gàárì.
1: Ẹ jẹ́ gàárì.
2: Kì í ṣẹjọ́ ẹni tó.
0: Tó fún gbìrà lọ tí mo ló jẹ́ kó ṣe èbò.
1: Orí gbìrà rẹ̀ dáadáa tàbí là. Àwọn
2: ni wọ́n orí afẹ́fẹ́ láwà. Wọ́n ní ó fẹ́ bò. Ẹjọ́ wọn ṣẹ́jọ́ wọn wà ní àbí.
0: Àwọn
2: táwọn jẹ tán. Lọ́ba tiẹ̀ sì wà dáa ẹni tí bọ̀ náà. Ìbò náà òun náà dáa. Ẹnu kọ́mọ̀ tó ká tó ń kọ́ǹtì ní kí local government ọmọ ni autonomy ni. Ìrìn ni wọ́n pè bò. Wọ́n lọ ṣàgó tú náírà kí ò fi kinní sí. Ẹnu ẹ̀ lájọ wa. Ọlọ́run bá wa tó Nàìjíríà. Nàìjíríà ò dà kò ní bàjẹ́. Ẹ máa tẹ̀síwájú.
0: Ẹ ṣe jàre.
1: Bá mi lábọ́.
0: Ìyá lábọ́ nìyẹn. Wọ́n ní ká máa tẹ̀síwájú. Ìtẹ̀síwájú lọ́pàá ìṣẹ́gun. Ok so comrade Májàsá san. À ń bọ̀rọ̀ kan bọ̀ torí time.
3: Ìgbà tí.
0: Ìdí nìyẹn tí ọ̀rọ̀ tí mo sọ yẹn fi jáde o. Nígbà tẹ́nìkan bọ́ síwájú ọmọ ìjọ tó sọ wípé òun lo mọ́tò.
3: Òun ò fẹ́ po sí.
0: Òun ò kẹ̀ fẹ́ po sí kẹ̀.
1: Orí ọ̀fẹ́.
0: Ìyẹn náà la ní kán wá lò fún
3: àwọn aláìsàn.
0: Àwọn aláìsàn.
3: Ẹ ọ̀rọ̀ tẹ́.
0: Ṣé ẹ mọ̀ pé ẹnìkan náà sọ tiẹ̀ mò ń bọ̀ o. Tóun náà ní àwọn nọ́ńkàlì kan wà tó jẹ́ pé tẹ́ ẹ bá sá tẹ́ ẹ bá wa mọ́tò lọ tó lè bá ń léyìn bọ̀ látẹ̀yìn.
1: Epo nú
0: ọkọ̀ mọ́tò lè látẹ̀yìn.
3: Lẹ́yìn máa ma lò.
0: Lẹ́yìn ó máa ma bọ́ sínú tiyín. Ìbéèrè mi rèé. Tí mọ́tò tí wọ́n bá lo pẹtrol tí mọ́tò lè lo díísù nǹkan.
1: Ìjọ̀gbọ́n dé o.
0: Ṣẹ́ńjìnì ò ní náàkì.
1: Yóò ná.
0: Gbogbo irú àwọn wọ̀nyí là ń fẹ́. Kí wọ́n wá jẹ́wọ́ ara wọn fáwọn aláìsàn.
3: Ọ̀rọ̀ tí ẹ rí ṣe rí ṣáàkì ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà onílé nílọ́wọ́ àlejò dì mẹ́rù ni.
0: Táwa lo
3: nílé tàlà. Ó wá dàbí ìgbà tí ṣago ń búgò báyìí.
0: Ta ṣago ń búgò.
3: Torí wípé
0: ó ti yé mi.
3: Àtẹ̀yí tẹ̀ ń pè wọ́n lẹ́jọ́ ní tẹ̀ ń ṣe ìpèníjà fún wọn pé kán wá báyìí máa wo àwọn aláìsàn sàn àti apá kìíní àti apá kejì yín. Ó ṣe rádà bíi pé ó yẹ ká kó yín báyìí ká bó yín lẹ́gbàá ni. Bí ìgbà tí ó ké ká bó.
0: Láì ṣe ṣìnà.
3: Ká bó yín ká máa bó yín lẹ́gbàá láwẹ́láwẹ́. Torí wípé ẹ fojú ṣe yín lẹ̀ ẹ ò ṣe. Ẹ wá rí àwọn. Ó ní kí tábà tiẹ̀ ní ká wò. Àtẹni tọ́lọ̀ ń pè. Àtẹni tí inú rẹ̀ pè. Àtẹni tí ó jẹ́ wípé ebi ló pè é. Àtẹni tó pera rẹ̀ ó wá dàbí ìgbà tó jẹ́ wípé ẹ̀yin gan-an tẹ́ ẹ jí aláṣẹ orí tẹ́ ẹ ṣokùnfà nú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ló pọ̀ jù. Àwọn ọmọ nójú orí a gbogbo ọna ton ba sa ma gba to wa fi wole to wa fi pe ti wa fi ri nkan je ohun lo nikaluku ngba ni isin amen tolorun pe mo a fe fi be ma won tolorun pe tara ayato sa won ti o je wipe ebi lo pe won e wa ri si wipe oju se teyin na fi le te o se ohun lo di wipe awon oiruwa ogiriwa ti won fi po ndi iru ta nso yi so awon to wa nsise yi na to je wi pe e wa fe wo pe o da awon tolo ba to to e fe ma so wo abi
0: awon ilu teyin a se ri ipe ni ja yen
3: ipe ni ja ni
0: se nipa pe boya awa ti mo wi pe pupo nu oni jibiti
3: e wa fe fi won se e wa fe fi won se
0: gbangba kesi won le han sita
3: e fe fi won se si gbangba
0: esin olorunbo
3: te ba mo wi pe oju ti mi oju otore
0: ta lo re
3: oju otore mi oju otore mi oju oti
0: ta lo re to lo moto ti o lepo ta lo re oni jibiti
3: tori wi pe gbogbo nkan to wa nle yin na ojo owo yin jo wa nbe ni ko se da yin gbogbo yin le lowo si
0: hello gbogbo yin le wa
4: Ayi tẹri sọ pé nìkan oníwà bàjẹ́ Yorùbá ní àjà látà náà níbẹ̀ yìí náà nù gbogbo pálapàla gbogbo káàtìkàtì gbogbo tí ọ̀tọ́ àti tí ọ̀yẹ́ tó délé ayé.
0: Tẹmọ tẹ sọṣẹ ta ló ń ṣe pálapàla.
4: Ṣé bọ́wọ́ yín wọ́n gbé bá gbogbo ẹ̀ ǹjẹ́ tó àìpẹ́ yìí bá ṣe ń tọ́tọ́ tọ́ yẹ dédé ọ̀rọ̀ ajé dá dínà wà títí tí tò wúlò wà láti jẹ́ àti wọn ọ̀rọ̀ nù ṣé kálukú ọmọ parọ́ jẹun. Kálukú yìí ti á ní ìfowó ju ẹ̀mí àwọn tẹ́tẹ́ ìṣèjọba lé lórí lọ. Ẹ múra sí i àjà látọ́nà ẹ̀yìn náà nu ìtẹ́ ẹ̀dá lẹ́nu bọ́ bá sì wù yẹn tún ṣe bọ́ bá wù yẹn mọ́ tún ṣe. Débí tà ìtàn kálukú yín kọ́ èyí táwó lọ́wọ́ kọ́ là ń sọ dọ̀la èyí tábíọ́lá kọ́ là ń sọ dọ̀la èyí tí bàbá wa Bọ́lá Ìgèsè là ń sọ dọ̀la ṣe lórí la máa dé sínà ẹ̀yìn náà máa fẹ́ wúúúú tó epo owó orí gbígbé orí tútù ni kẹ mọ wàá mọ tọ́tọ́ àti ń tọ́yẹ ẹ wá dúró owó bíi tí òrówó tẹ̀ ná láti bí inú oṣù kẹrin lórí fẹ́ẹ̀dùkò látòkè dísálẹ̀ kẹ wá múrò owó lẹ́yìn kẹ fún àtà fáwọn mẹ̀kúnù sẹ́ẹ̀ ti wọlé nígbà mẹ̀kúnù tó fẹ́ jẹ́ mẹ́ta tí ò lè jẹ́.
0: àwa kì í ṣàpá máa fọ́wọ́ ta.
4: àpàdé yín ibi náà bàbá ní bàbá wa sí bàbá wa tọ́sọ ọjọ́ mi lónìí tọ́pọ́ ní 100 years lánàá ibi ni gbogbo yín ròyìn rẹ̀ ẹ́ ní báwọn òdua kìdínú àwọn tí wọ́n dalẹ̀ òdua tí wọ́n fi yàjọ́ òdua tí wọ́n fi yọjú wọn bọ́ ọmọ òdua jẹ́ ẹ̀yìn tí gbójú ọmọ òdua jẹ́ ẹ̀ kò tí ì fi ẹ̀ta ara yín nìkan ẹ má ronú ara yín wò ọ́n ta lọ́ ńbẹ̀ náà nù.
0: ẹ ṣe adúpẹ́ o ẹ ti wí tẹnu yín akin ayìnyín láwo alóyún lọ́gọ ẹnu. Mi ò lésì tí mo fẹ́ fọ̀ mọ́ torí pé tí n bá ní kí n sọ ní mómẹ́ǹtì yìí máa ṣinú bí kẹ́nì kankan má pè mọ́ mi ò lè gbá ìpè kankan mọ́ bàbá yín fẹ́ lọ sùn nájú orí ẹ fẹ́ lọ sùn inú bí mi lórúkọ olóòtú ètò yìí bàbá Túnde Ọláwo mo kí comrade Májàsá sọ Kọmíṣánná Bímbí Oró àti Dixie ọmọ alájà akànní àdá akànní ìgò iná jó ògiri ọ̀sà ẹni ayé kọ mi nú ẹ tí ò kọ mi nú ìyálà yà
1: ó. Èkú fọ́ọ̀gò tó dúró ti kan ti kan.
0: Ẹ ń kó o mọ̀ oṣù ààrẹ fẹ́ni tó lóò mọ̀ ẹ mọ òkú fúnra ẹ wá ẹ kiri kò kọ́ kúkò kọ́ tàdá ó níbi tó bá lè
1: lábọ́pọ̀ yòókù.
0: Kọlọkọlọ tí ń pàdé yóò sọ bí igun bàbá yín lọ. Senator Kax aláyà ló lè gbélé láwọ̀ ju gbogbo ẹ̀ lọ ẹjẹ́ ká máa ní sòrò. Ago láàjì di ago kan ààbọ̀ lóru pẹ̀lú àmì náà Adétún Badmus Mọ́tàlá ago kan ààbọ̀ dá ago mẹ́ta lẹ fi máa gbádùn ẹ̀ bàbá yín fẹ́ lọ sùn nájú orí a fẹ́ lọ sùn ire o.
5: Splash FM 105.5.
6: Èyí ni àdúrà àṣálẹ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Covenant Deliverance Ministry wákàtí ìtúsílẹ̀ pẹ̀lú Venerable Tunde Bámigbóyè.

0: lórí àdúrà àti àwa náà gbà lọ́sàn yìí
1: over the prayer we pray
0: this morning olùwà yóò fà á dáhùn
1: bí
0: àmì rẹ bá wá dún ní ìgbà méje
1: if your amen can be seven
0: àwọn ìkóríta tó ti nílò ìrànlọ́wọ́ ọlọ́run
1: at that point you need the help of God
0: ìrànlọ́wọ́ náà yóò dìde fún ọ bẹ́ẹ̀
2: amen.

0: ṣá. Ǹjẹ́ o ti gbọ́ nípa ètò Gateway? Wo gateway.cchub.africa.
1: Gateway? Rárá o, kí ni ó jẹ́?
0: Ètò ọ̀fẹ́ ni èyí tí Mastercard Foundation ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú CCHub gbé kalẹ̀ láti tún àwọn ọ̀dọ́ lọ́wọ́, pàápàá jùlọ fún àwọn ọ̀dọ́bìnrin láti sọ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ di iṣẹ́ gidi. Èyí dùn gbọ́ púpọ̀, ṣùgbọ́n ó fẹ́ rújú díẹ̀.
2: Kò rí bẹ́ẹ̀ o, tí o bá ti ní ìmọ̀ ẹ̀rọ tẹ́lẹ̀, ètò náà yóò fi kún àkọsílẹ̀ ìmọ̀ tí o ti ṣe àkójọpọ̀ rẹ̀, tí yóò sì fún ọ ní oore ọ̀fẹ́ àti àǹfààní mìíràn. Tí ìwọ bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, o lè ní ìmọ̀ ẹ̀rọ nípa digital marketing, graphic design, UI/UX design, video production, tí yóò sì máa pèsè owó fún ọ. Kódà o lè bẹ̀rẹ̀ báyìí ní gateway.cchub.africa.
0: Dúró, gbogbo èyí ni a ó kọ́ lọ́fẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni pátápátá.
2: Bí o bá ní ẹ̀rọ ayárabíàṣá alápamọ́wọ́ tàbí ẹ̀rọ ayélujára, o lè lo ohun èlò TechHub.
0: Tó túmọ̀ sí wípé kò sí àwíjàre.
2: Rárá àti rárá.
0: Ó dà bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí náà ni màá fi orúkọ sí.

0: ya akẹ́kẹ̀ẹ́ rẹ̀ níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀dùn kékeré mi ni ńlá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: With Messi, you go for goal here. Oh my goodness! Running it for Sulco. It's Mbappe! Oh my word! Alvaro Pereira hit by James! Oh, what a goal! What of the great!
6: Change is the only constant thing in life. After almost 20 years of world sports, it's time for a change. Or should I just say, the time has changed. Join the World Sports Crew Saturdays on Splash FM from 1:15 p.m. to 2:30 p.m. New time, same crew, same energy, quality analysis, and of course, same banter. Splash FM, Saturdays, 1:15 p.m. to 2:30 p.m. World Sports. Sports delivery, just the way you like it.

0: ilé àtòkè ìta mẹ́ta sí méjì ló jẹ́ àna wọn méjì sódò ń bì àwọn náà wá méjì sẹyọ kan ní ọ̀dọ̀ tiwọn lọ́hùn ilé ló fún ikọ̀ ti falconet láǹfààní ìyẹn láti lọ kópa nù díje ti fifa under 20 women's world cup tí ó mọ̀ wáyé lórílẹ̀‐èdè ti poland ìyẹn dúró ń bẹ̀ ikọ̀ ti flamingos àwọn junior wọn ẹ mọ̀ pé super falcons ní ikọ̀ àgbà ọ̀jẹ̀ ikọ̀ àgbà ọ̀jẹ̀ national team obìnrin orílẹ̀‐èdè wa nàìjíríà senior team tán yányá super falcons nìyẹn under 20 òní falconet under 17 òní flamingos bí ikọ̀ ti super eagles ṣe jẹ́ ikọ̀ àgbà ọ̀jẹ̀ tó ga jù tán yányá fún orílẹ̀‐èdè wa nàìjíríà tí a sì ní under 20 ìyẹn ti flying eagles a ní under 17 ìyẹn golden eagles bẹ́ẹ̀ náà ni ó ṣe wà nítòbìnrin náà under 17 wa flamingos wọ́n ti balẹ̀ sí ìkẹ́nẹ́ ní ìpínlẹ̀ ogun ibẹ̀ wọ́n balẹ̀ sí ibẹ̀ ni wọ́n ti mọ múra lẹ̀ de ìdíje kòmẹ́sì ó yọ eléyìí tó kẹ́yìn níbi tí wọ́n ti mọ kojú orílẹ̀-èdè sí guinea àwọn ọmọ olùkọ́ ni akeem busa rinu olùkọ́ ni pesita bàbá sọ nípa ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti flamingos bí oṣù kan ni wọ́n lò lábújá ìfigagbága ọlọ́rẹ̀sọ́rẹ̀ bíi márùn-ún ni wọ́n láǹfààní àti gbá lábújá òun wọ́n borí ìfigagbága mẹ́rin wọ́n sì ta omi kan wọ́n ti wà ní kẹ́ni báyìí wọ́n mọ̀ múra lẹ́dẹ̀ ìgbésí àkọ́kọ́ nígbà tán bá tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè ti guinea ìyẹn ní conakry ibẹ̀ ni ìfigagbága òun ó ti wáyé ọjọ́ 24 oṣù karùn-ún may 24 òun ìfigagbága yẹn máa wáyé ìgbésí àkọ́kọ́ nù ọ̀sẹ̀ kan síra wọn ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì pápá ìṣeré ìkẹyẹ remo stars ó wà ní kẹ́nẹ́ ibẹ̀ ni ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì ó ti wáyé ẹ̀ ń bá ti láǹfààní àti tẹ̀sọ̀wọ́ wájú báyìí nínú àwa méjèèjì tó sì ní tá a sì nígbàgbọ́ tá ń bẹ lọ́hùn ipe ikọ̀ ti flamingos under 17 to orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ni wọ́n láǹfààní àti sunsọwọ́ wájú lọ kópa nù díje fi ẹ̀yẹ àgbáyé ilé tó máa wáyé lórílẹ̀-èdè morocco ọjọ́ 17 oṣù kẹwàá october 17 sí ọjọ́ 7 oṣù kọkànlá november 7 ó ní fifa under 17 world cup tí àwọn obìnrin ó mọ láǹfààní àti wáyé ìyẹn lórílẹ̀-èdè morocco bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn láti bẹ̀ ká sọ wọn wájú bàbá sọ nípa líìgì abala kejì torílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn nnl lẹ́yìn ìgbà tí ikọ̀ ti doma united sporting lagos ranchers bees inter lagos mẹ́rẹ̀ẹ̀rin ti ń bọ̀nu sínú ìdíje líìgì àgbọ̀jẹ torílẹ̀-èdè wa nàìjíríà láti nísà ti ń bọ̀ láti nnl wọ́n kọ̀nfàmù àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ó láǹfààní àti lọ relegation lọ líìgì abala kẹta gombe united sporting supreme mighty jets city fc dákàdá òun náà tẹ̀lé hàn àwọn ikọ̀ tó tún lọ abia comet gateway fc first bank fc ọ̀sun united rovers fc àwọn ikọ̀ tí wọ́n lọ nù ẹ mọ́ gbàgbé ìgbé tá a bá ń sọ nípa super four ikọ̀ ti sporting lagos òun ló láǹfààní àti gba ìdíje ọ̀hún bí nǹkan ṣe rí nù star 347 star 1004 star 1# tàbí www.cashier.ng àní iléyà cashport ti ń bọ̀ iṣẹ́ èèyàn kan máa láǹfààní ìyẹn láti jẹ àgbò tó dúró déédé àgbò tó lè fi bá màálù kan tí màálù ò sì tí ó já pa o ti mọ irú àwọn àgbò yẹn o ti gẹ́ ti ẹ̀ báwọn àwọn tí a facebook alátaníyọ abdulrafiz adeniyi paul ogunrẹmi náà bẹ́ẹ̀ délé ẹni ìtàn up gunners àfà àtótó fún ọbaṣà ẹgbà líìgì ní ìsìn ẹ sẹlibrẹtì líìgì fún àfà àtótó fún yusuf isiaka àyẹ́bámijì àyálànà olóko àyálà ni yusuf kan ní ìyàtọ̀ ọbẹ̀ láti ọ̀yọ́ ní ti ń wà látọ̀yọ́ ní ti wà easy ventures látọ̀yọ́ olùlọ́fà jimo musa náà bẹ́ẹ̀ azan aliu tundex it's your boy mendo abiodun oyelade king of gentle boys gbogbo modina adebolu adeniyi paul ogunrẹmi náà bẹ́ẹ̀ wọ́n yapa facebook ni omoshood Oladi meji semi o Adebayo ti money Ona ben Facebook anjo rin na nbe lati ni Facebook Olasoju Olalekan Oladi meji won ya pa Facebook gidi gan ni be lawon eyan ben TikTok Idris Abidemi na ti wo Facebook Adekunle Lepo Excellence Temi Tope S Adebayo Idris Abidemi o lo basa PSG o na iko egi agbabolu ti Asna I mo to fe gba nbe ki lo fe gba nu ki PSG na Asna ibi won na za ti gba Champions League PSG to nso o na ti gba Champions League ki wa ni to fe gba nbe gba PSG ba tu na Asna nta nso nu ile ni kankan lo ta wa o ta gan mo po loke ta ngba mi iwa Asna joja si league iwo ti gba league ti gba league ti e latana iwo tun ni wahala to tun to tun be lo ko tun da fomo la keji iwo Idris Abidemi fun to wa so Arsenal ni o gba league Arsenal o tun gba La Liga eja lanfani ati susowo waju baba nso nipa ifigabaga loloko jokan ile tin lanfani ati waye mo gbagbe pe a ni pe yi ko to ti ka se o star 347 star 1004 star 1 hash tabi www.cash.ng iko egbe agbabolu Tottenham Hotspur won ati Leeds United omi ayoko kan won ta Rayo Vallecano won ati Girona omi ayoko kan iko ti Bologna o bo si fun Napoli ami ayo meta si meji bi nkan se ri lapa abe yen niyan lola Celta Vigo won ati Levante la Gomefa Agomefa irole Real Betis won ati Eche la go meje asale Osasuna won ati Atletico Madrid ago mejo abo nkan se ri nu Ola Koni figabaga Man City o di ojo Wednesday ojo Wednesday lo won ati ko ebi agbabolu ti Crystal Palace bi nkan se ri ni apa ati beunu lati beyen ka so nwo waju iko egi agbabolu ti Benfica iko ti Benfica intin ti alo bayi ni pe won ti kawo soke tan yanyan o iyan fun iko egi agbabolu ti Real Madrid lori oluko ni o se Mourinho da gbọ ni pe awon alakoso ko ti Benfica won ti jodi bi mo fun iko ti Madrid pe to ko si nta fe se si o nigba ti se pe odo awon ni oluko ni o se Mourinho ti bere awon lo gbe nbi kan na ni awon ti lo gbe nbi kan ni nigba ta awon ti lo gbe nbi kan dandan o na ni ki o tun finu ko gbe agbabolu awon le niwon ba gba to ba won lati ku o bo ti e se pe lati finu ko gbe agbabolu ohun le lo sinu ko gbe agbabolu mi ko ni bofe de o iko gbe agbabolu ti Madrid o san owo won ma activate release clause ele ti nbe loju iwe oluko ni o se Mourinho ni ko gbe agbabolu ohun won ti juwo si pe ko si wahala e sa je ka mojo ti won ba fe wa fokun si yin lorun in do so fun Mourinho nu e je a mojo ti won ba fe fokun si yin lorun o ni won ba gba te ti so te gbogbo won so le orilede Spain eyin paro fun wa ipe ni lo won si so fun won inu iko ti Madrid iroyin jade nbe lojojumo ipe oluko ni o se Mourinho to ti so bayi a si nbi yin lere ni ko si nkan kan to ko si wahala wa ti kawo oke o ti Madrid ba ti de ti won mu yin kan sa ti ko owo ti nbe lojuwe yin wa Al Mubarak 25 o nbe ni TikTok alabi alaso oke lati iseyin o ni baje awon ti an TikTok nu won ya pa TikTok won ya pa Facebook star 347 star 1004 star 1 at tabi www.cash.ng bo ba lo ussd code bo ba fe mo se ba kan mo ja otan mo dara re la mu jina mo bo ni website www.cash.ng ninu ko gbe agbabolu ti Barcelona oluko ni Hansi Flick ele ti baba re jolo ni pe lana aba ijolo ni pe lana saju e classico iyalenu gan lo je fa wo yen pe Hansi Flick lo tun pada do se si papa gẹ́gẹ́ bí olùkọ́ ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona. Nígbà bàbá kú nígbà tí ẹ̀kọ́ rò ní pé yóò ní kí assistant coach bọ́ bẹ̀ ṣùgbọ́n ó ní kò sí wàhálà. Bàbá ti lọ bàbá ti lọ. Ṣé tóun ò bá dúró létí pápá nísìnyí ṣéyẹn túmọ̀ sí pé òun ò nífẹ̀ẹ́ bàbá òun. Àbò ní kí bàbá òun jí padà. Gbogbo ẹ̀tọ́ tóun ti ṣe fún bàbá òun ti ṣe lójú ayé bàbá kí bàbá ó tó lọ. Òun ò kàn ló lọ lásán òun tọ́jú bàbá òun kí wá tún ni. Àbí sìgbà sí ṣe pé wọ́n jọ gbé àwọn méjèèjì síbì kan náà. Bàbá ti lọ bàbá ti lọ nù. Hansi Flick ló bá mórin bẹnu bàbá lọ a ò mọ̀ rí àwọn. Bàbá lọ a ò mọ̀ rí wọn mọ́ o. Ó ti gbà láti fẹsẹ̀ rẹ̀ lójú sí báyìí nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona di ọdún 2028. Lẹ́yìn àsọyépọ̀ eléyìí tó wáyé láàrin agbẹnusọ Hansi Flick àtàwọn alákòóso kan Barcelona tá a bá ń sọ nípa Pini Sahavi tí iṣẹ́ yẹn bá tún tẹnubodò tán ní ọdún 2028. Àǹfààní tún wà láti fẹ iṣẹ́ Hansi Flick lójú sí wọ ọdún 2029 bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Láti bẹ̀ ká sanwó iwájú àwọn alákòóso kan Madrid wọn ni wọ́n ń kábàámọ̀ yìí pé àṣìṣe ńlá gbà ni àwọn ṣe o láti gbéṣẹ́ fún àwọn olùkọ́ni tó jẹ́ wípé àwọn olùkọ́ni tó sì yẹ kó máa fi bí Castilla kọ́ṣẹ́ ìyẹn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn ẹlẹ́ẹ̀kejì ẹ mọ̀ bí Barcelona ṣe ní kí La Masia Castilla ni ikọ̀ ẹlẹ́ẹ̀kejì ìyẹn second team ikọ̀ ti Madrid. Wọ́n ní àṣìṣe ńlá gbà làwọn ṣe láti kọ́kọ́ gbéṣẹ́ fún Xabi Alonso pé nígbà tó kọ́kọ́ wà nù kan ti Bayer Leverkusen àwọn fojú pé olùkọ́ni tí ń ṣe dáadáa ń bí o yóò wúlò lọ́dọ̀ àwọn o àṣé olùkọ́ni Bayer Leverkusen nígbà náà Xabi Alonso àṣé ó ní tí orí rẹ̀ lé gbé wọ́n láwọn ṣe àṣìṣe nígbà tó dọ́dọ̀ àwọn làwọn òkè irú àṣìṣe wo làwọn àṣì báyìí olùkọ́ni Xabi Alonso kẹ̀ àṣé súnmọ́ni láìmọ̀ sí ẹni torí wípé òkè ta làwọn ti ń wo Xabi Alonso làwọn ti ń fojú pé olùkọ́ni gidi lélẹ́yìí wọ́n ní àṣé tándítándí ni kinní kan nígbà àwọn ó tún lọ gbé tándítándí olùkọ́ni abẹ́lúà wọ́n ní olùkọ́ni abẹ́lúà eléyìí yóò mọ gbé àwọn senior team jókòó yóò mọ introduce àwọn agbábọ́ọ̀lù láti Castilla àwọn àmọ́ bíi pé sẹ́ ẹ mọ tẹ́ ń ṣe báyìí nígbà lágbájá fíìtì tẹ gbé jókòó Rodrigo lélẹ́yìí ẹgbẹ́ agbábọ́ọ̀lù láti La Masia bẹ̀ àbí ẹyẹ Castilla ó ní tactics ni oníwẹ̀ bá wo ọmọ yìí dá o ọmọ yìí mọ bọ́ọ̀lù gba ibẹ̀ làwọn ti pa nǹkan ti ṣe eléyìí o òun gbé player tó jẹ́ established player òun gbé jókòó òun gbé agbábọ́ọ̀lù láti Castilla òun gbé wọ fíìdì láìsí pé ó ní júrì wọ olùkọ́ni yìí ṣùgbọ́n àwọn fọkànbalẹ̀ pé ọlọ́run ṣeun àdéhùn ti jọ ń bẹ láàrin àwọn méjèèjì kì í ṣe àdéhùn tó lọ fà bá ti dòpin sáà yìí in tó wà nù klọ́ọ̀sì ni pé tó bá gba líìgì àwọn ò fẹsẹ̀ rẹ̀ lójú nígbà Barcelona sì ti gba líìgì tọ̀ nígbà Barcelona sì ti gba líìgì kò sí tó fẹ́ ṣẹlẹ̀ o àlàyé ẹ mọ̀ bá ti yín lọ ni o. *347*1004 *1#, tàbí www.cashier.ng. ẹ já lò kí lọ́hùn bá bá dé ká tẹ̀ iwájú ẹ kú kalẹ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bí Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ àyípadà HNDC Degree University ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University, so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Tẹ́lẹ̀ bá àti ń gbà kòkòkò lórí rédíò yín. Ẹ má rò àwọn ọmọ kan wíńdò ní ọ̀rọ̀ ní ọ̀rọ̀. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn. Àkọ̀tún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjẹ́ ẹlòmíì rí. A jẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
3: splash.
2: Àmínà Adétun Badmus Mọ́sálà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú Àmínà Adétun Badmus. Kaikai! Ó máa ṣeré gidi.

0: bara lori ye
1: o lo mu agbara kun agbara ni
0: gbogbo eyin ololufe abiodun adewole Mr. Double A e ma jo e ma yo o de pada
2: o de pada
0: Ojo arun sudede yo ro ju ayo ojo idunwo ati alaafia oya o e wa fi kegbejo lori eto ijoba ibile lojo jo eti laago marun irole 5 PM Friday ati gbangba lasata laago mokanla owuro ni gbogbo ojo abameta Saturday
3: 11 AM Saturday
0: pelu abiodun adewole Mr. Double A owo baba for wa si tamo bi emu wo e mo pe ko le do rara o ma fona soju kekeke Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí ẹ mọ̀ ní ìsìn.
4: Tọ́ ẹ káàbọ̀ padà látòjú ọjà. Ẹja wa yi koto ti káàṣì ẹ̀ fẹ́ n tí ó gbọ́ pẹ́ àti yí koto ọ̀hún tí ó ti ń lọ báyìí. Ẹni tó jẹ́ agbẹnusọ ẹ̀sùn fádádẹ́ẹ̀sì yẹn Javier Pastore. Ṣé ẹ rántí Javier Pastore ṣá? Agbábọ́ọ̀lù ikọ̀ ti PSG ń gbà kan, ó gbá bọ́ọ̀lù fún ikọ̀ AS Roma náà, ọmọ ibi orílẹ̀-èdè Argentina. Kò dájú pé yóò lè gbà kí wọ́n fẹ iṣẹ́ ẹ̀sùn fádádẹ́ẹ̀sì lójú sínú ikọ̀ ti Chelsea o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ báyìí, ìgbà wá gbogbo ọ̀nà tí ó fi finú kọ ti Chelsea ilẹ̀ lọ́nu kẹgbẹ́ agbábọ́ọ̀lù míì. Ẹ jẹ́ wo nọ́mbà yìí ta ni 07 ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 1986 ó ní nọ́mbà yẹn ọdún tí tù mí lára jáde secondary school nìyẹn 1986 tí ìbá ṣiṣẹ́ rédíò tó jẹ́ kí ìwà ẹ̀ máa pe tù mí ló kọ ẹni tó yẹ ká máa dọ̀bálẹ̀ kínní ṣùgbọ́n iṣẹ́ rédíò ẹ mọ̀ bọ́n bá ti wà lórí afẹ́fẹ́ àmọ́ lákọ mọ́ra irú ìtùmílára yìí ẹ̀lú aago ẹ̀ka alẹ́ o ẹ̀lú ẹ̀ka alẹ́ sà ẹ̀ka alẹ́ o Splash FM láti ń pè yín gbọ́n nǹkan tẹ́ ń sọ dáadáa ìjọba gbọ́n sókè sà tìjáni ló kú dáná ló kọ mi láti Splash FM kí ló kọ yín bulẹ̀ wá láti dùgbẹ̀ congratulations ẹ ti jẹ́ káàṣì lálẹ́ 10,000 wọlé customer care wa máa pè yín ṣe gbọ́ sà gbogbo yín ṣe máa wọlé sí àkáǹtì yín láti dùgbẹ̀ wọn ti jẹ́ káàṣì lálẹ́ yìí. Ẹ jẹ́ àmọ́ lọ lọ́la láti láǹfààní àti pàdé ìtùnú Dixon òun ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn 86 ni tùmí jáde secondary school tiẹ̀ Amanda ló jáde secondary school ní 1982 ló jáde secondary school Amanda ìtùnú Dixon 1980 òun tún ju gbogbo wọn lọ tí ìbá ṣiṣẹ́ rédíò ìwé àwọn Dixon yìí ẹni tó yẹ ká máa dọ̀bálẹ̀ kínni. Ọ̀gá wa Túnde Ọláwọ́lu olóòtú ètò Alex Ferguson ti jáde olóko dáná ló kọ mi lọ́la láti láǹfààní àti pàdé títí ọ̀la ọ̀hún ẹ ṣe tẹ̀gbọ́ ìkànnì Splash FM ẹ ṣe ó dàbọ̀.
5: Splash FM 105.5 Your station. Here is 105.5.
6: From the very beginning, we just saw the world differently than everyone else. Was made obvious in all we do.
7: That didn't sit well with some people.
8: What's our plan?
9: Our plan is to keep going up and not just go up, but stay at the very top. We are your favorite radio station. Splash 105.5 FM.
5: Yes. 105.5.